0: Jésù tó ṣe mí lóore ṣe mí lóore dáadáa mo dúpẹ́ tèmi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kígbe pé mo dúpẹ́ tèmi ọlọ́run kì í kọ àdúrà ọpẹ́ gbogbo àwa tá à ń dúpẹ́ ní òní ọjọ́ karùn-ún àwẹ̀ wá di nọmba 5 lónìí a sọ pé bàbá mi ológun àjọbọ ṣe pátápátá parí ọlá àwa gbé ọga gbogbo ìyẹn ní jésù ò mà ṣe ògo ni fún ọ jésù ẹ wá kúnlẹ̀ sókè mọ́mí àti dádì ẹ kúnlẹ̀ sókè ẹ jẹ́ ń gbàdúà kejì fún yèmí màá gbà àdúà kejì tí ọlọ́run kì í kọ̀ ni àdúà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àmì ìmọ̀ bí ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ pọ̀ tó bàbá oní bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sí ẹnìkan tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ káwa ó lè bá máa bẹ̀rù ẹ àtọmọdé àti àgbà tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí tó lọ fẹ́ dẹ́wò lónìí àti ní Jesus City ní ọjọ́ Friday jọ dárí ẹ̀ṣẹ̀ wa jìwà ìwọlẹ̀ lẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ bá a ṣe kúnlẹ̀ níwájú àjọra wa lójú gbogbo ẹ̀ṣẹ̀ lérò àti níṣe ọlọ́run dáríjì in the name of Jesus Christ mọ́mí àti dádì ẹ̀ṣẹ̀ rẹ lọ sí òkun ìgbàgbé ó ní bí àwọn èèyàn mi tí à ń pe orúkọ mi mọ́ tí wọ́n bá lè rẹra wọn lẹ̀ bá a ṣe kúnlẹ̀ ó ní tí wọ́n sì tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n gbàdúà ń bí ó lóun gbọ́ láti ọ̀run ó lóun gbọ́ àdúà wa ó lóun sì dárí ẹ̀ṣẹ̀ wa jìwà ó lóun sì wo ilẹ̀ wa sàn ẹ̀ṣẹ̀ tó taari àìsàn tó taari wàhálà sínú ayé wa ọlọ́run dáríjì wa ìwọ ni dáríjì wà lọ́wọ́ rẹ káwa ó lè bá a máa bẹ̀rù ẹ ó ṣètòrí pé o ti gbọ́ in Jesus name ẹ dìde kí n gbàdúà kẹta fún yín ẹ ka ẹsẹ̀ márùn-ún síwájú òní ni 5 àdúà kẹta tí ọlọ́run kì í kọ̀ ni àdúà fún àánú gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí mi ò mọ̀lú tó wà tó ti ń gbọ́ program yìí ntọ́ bá mú ọ ka ẹsẹ̀ márùn-ún síwájú nínú àwọn tí ó ra àánú gbà láyé tí wọ́n fàánú sàánú fún àkà ọmọ wọn in the name of Jesus Christ àánú tí ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí tí n bá ń bínú ó lòun sì rántí àánú lórí ìwọ àtọmọ kí lè ò tó sú lónìí kí ọlọ́run kọ́ rántí àánú kó sì ọ́ láàánú kó sì ọ́ lóore in the name of Jesus Christ ẹ̀kẹ́ ní ìgbà márùn-ún bàbá sàánú mi bàbá sàánú mi ó di méjì bàbá sàánú mi wọ náà sọ bẹ́ẹ̀ bàbá sàánú mi bàbá mi sàánú mi ònlá láàánú ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run àti àná mo ti ṣíde ìwé psalm ìwé tí mò ń kà ó ní ìwé psalm 77 verse 11 psalm 77 verse 11 ó ní ẹsẹ̀ bíbélì tí mò ń kà níbo lẹ ti ń gbò mí sà ó ní ẹ rán mi létí èmi ò rántí iṣẹ́ olúwa ní tòótọ́ èmi ò rántí iṣẹ́ ìyanu àtijọ́ màá rántí iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́ this is the voice of God àwọn iṣẹ́ kan bẹ tí ọlọ́run ṣe ní ìgbà yẹn mo ló tún lè ṣe nísìn our God is a God of miracle he has done it so many things before he can do it again and I believe o lè ṣe fún wọn náà yóò wulẹ̀ tí ẹ ṣe fún ọ ni ẹ fi ọwọ́ kan sí àyà ẹni bàbá látòní lọ bí ayé mi wo ní àná mo wá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu tí máa ń wá nípa ọ̀rọ̀ tá a pè ní creative miracle nature miracle through the word ọ̀rọ̀ ìwé tá a ṣe ní Jesus City ó ní kí n fún yín ní nǹkan mẹ́ta omi 771 anointing oil 2 àti kinní kan because tí mo wà nínú oṣù yìí oúnjẹ ni overtaking by food gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi káàkiri ayé mọ́ mi sì 77 tọ̀tẹ̀ yìí because yóò jẹ́ ìpìlẹ̀ májẹ̀mú kankan nínú ayé rẹ ọjọ́ Friday sì ni bẹ́mi sì ṣe máa sọ láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò tó o bá ti dé ìbàdàn ti ń lọ sí ìkirè ẹlẹ́fẹ̀ẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kò yí tàbí kẹ́ni Jesus ti lẹ́ ti sọ ẹ ti débẹ̀ náà nìyẹn bó tiẹ̀ jẹ́ pé láàárọ̀ yìí a pè síbáṣíbá ní wema ìpàdé ọjọ́ Wednesday ẹnìkan níbi báwo aago mẹ́jọ àbọ̀ ní ìsìn àkọ́kọ́ láàárọ̀ yìí ìsìn ẹlẹ́ẹ̀kejì òun wáyé ní agbára ẹni tó ní ayé àtọ̀run ní aago mẹ́rin And tori pe mi o gbe owo le awon eyan ni ojo Sunday mi raye gbo owo le won mo loni o loni ma gbo owo le won eni kan ni pastor se be ti fun won ni nte mu bo yin ti fun won o di jo Friday yin ti fun won o di Friday o gege bi won Olorun o na mo fi so pe nkan meta ni now ni bo lo tin gun mi wa feti wa foju e iwo gan ni mo ba wi wa gba iyanu to gba ri iyanu kan be ti won pe ni healing and deliverance miracle ise iyanu iwosan ara nti o sele Friday niye ati itusile is going to be deliverance gala ni agbara ni to ni aye atun enikan ni so ti se ri ni lai moye ninu we second king chapter 5 verse 14 ibi lati ri namani adete bibeli ni namani ti o tira re bo inu odo woli lo so fun oni lo we ninu odo Jordan ni igba meje o si lo we igba ti o jade ni igba keje bibeli ni ara re si mo o dabi ara omo titun ete pare le kan na aje nso n to ba sele ri le tun sele pada mo nawo mi jade gbogbo aisan ti o je o se n to wu o se aisan ti o jaye ri o sare aisan ti o je o je n to wu o aisan ti o je o dide gege bi woli bin ba yo to foke ni igba marun tabi to kan se nkan kan sa se nkan kan ni e ma nu mo so le kan na loruko jesu ko jabo jabo jabo jabo jabo lara won in the name of Jesus nkan keji ti baba mi ologun ajobo lo won se nigba ta ba de Jesus city even lataro ilo deliverance and healing miracle o ti seri oni aran leti ki se beyan nikan lo ti se o ninu we second king chapter 4 verse 34 second king chapter 4 verse 34 ari omo to ti ku bibeli so wi pe ori fifo lo pa but woli mo mo de be woli si na le omo kunrin yen odo bale ni mole loju ese won lo sin wa ni igba meje o fa iku si fo jade egbe owo lori gbogbo eniyan ta ba re ni ti won ti so tele iku si tabo lala iku tabi wo gan riran iku tabi emi kan ja olaya pe nkan le si o mo nawo soke la to ni lo ma je mu iku oye lori e bi abare ni keni ti won ni ko kuku dandan ti won ti o mu dani iwo atomo mo yo yin danu ku nbe eyin o si nbe bibeli ni eyin ki yo ku iku kan bi o se yiye mo kede iye si o mo kede iye fun awon omo re e wa gbo physically niyan eyin kan be to je pe n to ku oju keyin o ku lo ise ti ku lo re igbe yawo ti ku idokowo re your financial life has already is zero it has died o ti ku mo kede gege bi woli agbara ti so nkan ji laarin odun o ni laarin odun ma so ise mi ji bayi loluwa wi gbogbo to ku oya soji soji soji soji e soji pada a jo gba we laaro ni oni lawe wa pe number 5 bi ojo kan ba nbe to daju teyan le gba we iwu oni bayi iwu ojo bayi enikan ni iwu oni bayi yes bi ojo kan ba nbe to daju teyan le san ore majemu tabo re anu iwu oni bayi today is 5 eyin wo le ti san ore majemu yin o mo fe ro oni lo pe number 5 oni ku awon ayan fe mi jo je won fi ebo ba mi da majemu leyin oni atojo 77 a ni soro re majemu o ku ojo meji bayi account number fun gbogbo awon ti an fe san ore majemu tabo ni ore anu 1966 36 38 73 1966 36 38 73 Access Bank niyan Comfort Life Mission International ni o gbe jade bi e ba lo yen elu eleyi 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International niyan no gbe jade but First Bank niyan olufe ogede ti won fi din dodo yen eyo kokan pelu eyin meji la fi break ma bo sori Facebook ni isin ta se ku lana ni ago mefa abo ngba ti o ba fi di ago meje abo mo ti pari ago mejo ni service o bere ni wema lati wo ro de wo moto gbagi eleve sokale ni wema e bere church olorun ojiji ni bi garage now bobo wa di ojo friday ibe ni a ti pe siba siba ni 77 ipadi e kan pere losu ojo kan na si ni nta ba bi le bere lago mejo gba ti o ba fi di ago meji osan yo ti mo wale gbogbo eyan omo olorun mo gbagbe in kan meta ni emi oluwa ni ke fun yin ni 77 to te and gbogbo eyin te be buku hostel te le desi e wo number yi 070 89 38 20 89 eni kan ni e tun pe 070 070 89 38 20 89 e le pe number yen pe message ori e an lagbare ni to laye atorun awon eyan tin book e bo ba fe dibe lato ni lo bo fe dibe lola eje menu po mi be yen eje se bayi kin to pe mo fe pe awon eniyan wole egbon ti bibeli so ninu iwe mark chapter 5 verse 25 to 34 mark chapter 5 verse 25 to 34 ibi lati ri obirin onisun eje e mo gbagbe o ara awon kan to lo lo won denwo ni healing and deliverance miracle ti o sele loni lojo friday enikan ni onisun eje be ni obirin onisun eje odun meji la lo fi se bo ni kete to pade jesus onise yanu o lo isun eje pare iyi pada lasi deba eyin ayan fe wo nkan e wo tin sele yin
1: oruko mi ni mrs ojetola bukola
2: nice
1: mo ti wa sibi tele ti mo wa jeri si agbara olorun lori omo mi yi o wa into drug as in o wa drug addicted
2: awon ti ma mu nkan
1: e ma mu imuku mu yes mo le so gba yawo gbagbansin tori pe olorun ti se yanu
2: touch
1: nigba yen mi really le so toroju nti mi pe omo mi
2: ati gbo
1: tori o ye ko ti pari adeleke university lo wa o ti ye ko pari lati 2023 ki drug to wa mu ye o mu o na mo ruko awon ti mu o sa mu
2: iwa awon ewo le ma mu e ba n da ko
3: kolos
2: mu kolos
3: ice
2: dogo
3: cigar everything je di
2: kan mimu
3: fifa
2: aje n pase eyin na lomo eyin te lomo ti mu nkan ki eje jesu ko gba jade lare tori time yes
1: so ni march ta se suya night
2: suya night
1: yes
2: amen ta lomo jo ta mo se suya night every last day gbogbo ojo to ba ti kan osu nbo la ti ma se
4: online
2: ile ni ori facebook ko se ti ma wa church and 77 to tey o yato and mo so nkan kan ni ojo sunday in ti mo mu bo lati canada eni kan ni se mu nkan gbogbo yin mo fe fun amen e to wa je papa n ba ri be in ti ba je ko ba sa ti dele re
0: nice ni ojo friday in tm eni kan ni se mu nkan bo ni lo fi pe nkan meta ti emi oluwa ni kin fun yin ni jesus city anointing oil lo feli omi 77 ati kini yen eni kan ni ki an nto ba ri ko je iwo ni loko omo ngba ti ba fi le olowo inu le re lo fi si o pada lo na o le je lojo yin o si le je lojo keji but kini kan sele ti to fi fi aye le o tun ni mo ibi mo ohun olorun niyan n to so fun mi niyan now ba se n gbo testimony yen mo to ni ki n so ni friday niyan e mura bo laaro yi oto ni oloto ni to oto o su onje la wa yi
1: so ni ale ojo yen ba se n se prayer yen lo
2: okay
1: e wa so wi pe enikan wa n bi o ami pada wa lo wa lara e
2: nice
1: bi pe ko gbadura o se bere si ni ma gbadura e ten le e bayi o kan na le ni
2: latori facebook na
1: beni
2: so bo anointing is not limited by distance
1: so bo se na le bayi in fact to ba je nu church ni tàbí tó yẹ pé pásítọ̀ kan ló gbé ọwọ́ lé màá máa sìn títí láì ní torí ojú mi ti rí gan-an mo ti náwó kó tó di pé mo wá church. Mo ti náwó mo ti rìnrìn àárẹ̀ gan-an bẹ́ẹ̀ I thank God ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹni má kọrin bẹ́ẹ̀ jọ̀ ẹ kàn jẹ́ kí n sọ pé mo ti mọ̀nà yẹ yìí náà rárá kò yí padà Jésù lọ́nà iye náà mo lọ sílẹ̀ ogo.
2: Mọ̀mọ́ yẹn ni ènìyàn ìbáṣerú ẹ̀ fún mi ìbá sọ́dọ̀ ọlọ́run kéńkèlé. Wọ́n ní tó bá ṣe pé pásítọ̀ kan ni olóye mọ́ sọ wọ́n wà pásítọ̀ wà mọ́ kò sí ti pásítọ̀ lè ṣe. Bọ́lọ́ ń bá lò mí ó fi mí ṣe sábàbí ni kàn bá ọlọ́run dúró ni inú Jésù nìkan ni ìsinmi wà. Ẹlẹ́sìn ni mí tẹ́lẹ̀ kí n tó pàdé Jésù bí ó gbébọn sí mi lọ́run báyìí màá mọ́ sọ́dọ̀ ọ̀la. Jésù nìkan ni ọ̀nà iye gbà ní kíkú gbà ní yíyè sáà gba Jésù yìí ṣé débi ìrìbọn mi kò sí tí ò lè atóni gbà ni ó ní a kàn ń gbàdúrà lọ ní àṣẹ kan kó tó di ọjọ́ Friday fóònù tuntun rẹ jáde. Ẹ kígbe mo fẹ́ máa wo wòlíì mi. Yes ma.
1: So bó ṣe ṣubú lulẹ̀ báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ni máa confess. Confession yẹn wá ju pé àkàn wò pé ó ń mu drug lọ ó jù lọ gan because mo ti kó gbogbo òmukúmu yẹn pọ̀ sí ojú kan bẹ́ẹ̀. Ó wá sọ pé a ṣe bí mo ti ní kó lọ para rẹ kí ló dé tó dúró dọjú èní. Ọ̀rọ̀ yẹn pọ̀ gan ẹ̀mí yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde kí ló dé ṣe bí mo ti ní kó yáwèrè ìyá rẹ yìí náà ni kíní kan yìí náà ni ó yá jáde ẹ̀wọ̀n ó pọ̀ gan ó pọ̀ gan. Bet mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
2: Mo ní sọ ẹ mọ tẹ́ ń sọ ń gbà yẹn.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Àwọn èèyàn wà ń bí tajọ torí àjọ dúró bíi family ni àwọn èèyàn tó lè testify sí wọn wà ń bí kí má fagùn látijọ́ yẹn ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe normal torí tabá wá church tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni á sájáde nínú church ni. Tabá lọ sí Jesus City Big Mommy wá wà ń bí báyìí tán bá mu lọ sí church báyìí pé ẹ ṣáàjì ò dúró sẹ́gbẹ̀ẹ́ yín bóyá kò fẹ́ rí èmi á lọ wọn lójú á sá wa lé ni. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run ṣe tán tí èmi náà dúpẹ́ pé mo bọ́ lọ́run dúró torí èmi náà ti ṣèrìbọ mi òun náà ti ṣe bẹ́ẹ̀ ni gbogbo wa ti ṣe.
2: Muslim
1: ni wá tẹ́lẹ̀ o ṣùgbọ́n a ti di Christian.
2: Kèsì ẹ sí pé ẹ ti gba.
1: Jésù lolúwa.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Anáwó ẹ méjèèjì kí n pàṣẹ. Kí Jésù kọ fọ́nà hàn ọ́. Màmá ṣé ọmọ yín ti wà ń dúró nínú church.
1: Kódà ó ti lọ pé òun fẹ́ join media.
2: Báyìí.
1: Bẹ́ẹ̀ni.
2: Bó wá lọ̀rọ̀ school.
1: Ọlọ́run ṣeun ọmọ mi ṣe graduation last week.
2: Yeah!

0: Ogo ni Fọlọ́run lókè ọ̀run. Orúkọ mi ni Afusatu Amọ̀kẹ́ láti Kaduna Road ní ìlú Sulèja níbí. Mo dúpẹ́ Fọlọ́run orí òkè Ogo nítorí ohun rere tó gbèsè nínú ayé mi. Nígbà tí mo ti wọ ní ìjọ Fárím ni ayé mi ti yàtọ̀, tí ìgbé ayé mi sì ti yàtọ̀ àtẹ̀mí àtàwọn ọmọ mi. Àwọn ọmọ mi ra alẹ̀ kan, ìdí ọpẹ́ mi ni pé àwọn ọmọ mi ra alẹ̀ kan sí Ìbàdàn láti bí ọdún mẹ́rin sí márùn-ún, ṣùgbọ́n kò sí agbára láti ṣe. Àwa dúpẹ́ lọ́wọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí mo lọ sórí òkè Ògo ní Ìbàdàn, tí mo bu omi orí òkè Ògo tí mo lọ fi wọ́n alẹ̀ náà. Nínú oṣù tí mo fi omi náà wọ́n alẹ̀, tí mo fi wọ́n alẹ̀ tààrà, nínú oṣù náà la bẹ̀rẹ̀ ilé náà. Mo wá dúpẹ́ ilé náà ti yọrí sáyọ̀, ó ti já sí ọpẹ́. Ìdí ọpẹ́ mi rèé o, mo dúpẹ́ o, mo wá múra àti kó lọ ilé náà báyìí. Ohun táwọn ọmọ mi ṣe kò tí ì síran mi kan tó ṣe rí o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ orí òkè Ògo. Bàbá ẹ ṣé o, àdúrà yín ó mọ gbà o, àdúrà tẹ̀ ń gbà lé wa lórí, tìyín náà ò ní sòrò ó ṣe o. Gbogbo ẹni bá dojú ibi kan yín, ibi abínítọ̀hún o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o.
1: Ta ló máa ràn mí lọ́wọ́?
2: Who is going to help me?
1: Ibo lẹ wà?
2: Where are you?
1: Ẹ jáde sí mi.
2: Appear unto me.
1: Òní ni Wednesday.
2: Today is Wednesday.
1: Ọjọ́ àánú.
2: Day of mercy.
1: Ta ló máa ràn mí lọ́wọ́?
2: Who will help me?
1: Ẹ jáde.
2: Please appear
1: unto
2: me.
1: Àdúrà. Máyà máa là bọ̀.
2: Ta ló máa ràn mí lọ́wọ́?
1: Ẹni máa ràn mí lọ́wọ́
2: ìjáde. Olè yọsẹ́mi, yọsẹ́mi, yọsẹ́mi, yọsẹ́mi, yọsẹ́mi, yọsẹ́mi, yọsẹ́mi,
1: yọsẹ́mi,
2: yọsẹ́mi, yọsẹ́mi, yọsẹ́mi,
1: yọsẹ́mi,
2: yọsẹ́mi.
1: Mo gbàdúrà.
2: I pray.
1: Àwọn tọ́lọ́run sí ọ.
2: Those God has sent to you.
1: Kan yọ sí ọ.
2: Yes, I have done to you.
1: Ẹ gbàdúrà kejì.
2: Please pray on number two.
1: Aṣọ àwọn àgbà.
2: Garment of the wicked.
1: Tó fi bò mí.
2: Used to cover me.
1: Tó lórí òfìrí mi.
2: That benefactor cannot see me.
1: Tí mi ò fura àánú gbà.
2: That I don't receive mercy.
1: Fàyà.
2: Tíà.
1: Ó máa fò sókè.
2: You will be jumping as you pray.
1: Bàbá ké.
2: You will be shouting it.
1: Aṣọ ayé fàyà.
2: Ìlú kan bẹ̀ tíà.

0: se n wa sibi ti mo n gbọ radio lojoojumọ sa mo sa n gbadun baba sọnu radio pe iwọ ti ọmọ ẹ o to ri ọmọ ẹ to ti a sa ọlọgbẹ ọkan ọgbẹ ọkan yan san lara ẹ loni o ọmọ ẹ wo bọ ọmọ ẹ se di ọmọ ti ọmọ ẹ wa
1: si ọdọ re mo ni ko to ọjọ meje mo ranti message sa
0: so bi o se di jẹrin bi mo se ri ọmọ mi obinrin yẹn lo ba pe mi.
1: Ọdún wo lẹ rí gbẹyìn.
0: O ti fẹ́ àtọ́dún mọ́kànlá.
2: Jesus.
1: Gbogbo ń tayé gbà mẹ́ lọ́wọ́.
2: Everything people want to from you.
1: After 11 years.
2: Ẹ̀mí mímọ́.
1: Gbogbo tí èèyàn gbà lọ́wọ́ ẹ̀.
2: Everything man has taken from you.
1: Ẹgbọ́n mi, ẹgbọ́n mi o.
2: Hear the person say me.
1: A dá padà fún Ọlọ́run.
2: Restore.
1: Ẹjẹ̀ ń gbọ́ ẹ̀rọ kílẹ̀ gbà lọ́wọ́ mi gan.
2: What have you taken from me?
1: Mo gbà á padà.
2: I take that back. I take that back.
1: Sit down.
2: Mo gbà á padà.
0: So, bó ṣe ló bá pè mí lónìí, màá mi, mo ní ta nìyẹn, ó lò ní, níbo ló wà? Ó ní ohun ọmọ tó ń lóun wo dédé rí àṣẹ ọkọ ẹ̀ jáde fún ìbò mi gbọ́. Ó wọlé tí wọ́n fún ní appointment l'Abuja ní oṣù méjì sẹ́yìn ló bá pè mí owó dàrán ẹ̀yà àárọ̀ jẹta mo bá rí káà yẹn funfun báyìí ní ẹ bá gbede ta ní wà ní ọkọ̀ ló bá ní òun ló bá bọ́lẹ̀ níbo ló ti wá mo kọ́kọ́ ṣubú ní òyì kọ́ mi àbókù ni
1: abiamọ
0: abaláyé ni
1: wọ́n ti pa àkọ́bí
0: wọ́n
1: tún lé kejì lọ.
0: Lọ́wọ́ á ní màá mi ẹ má wọ̀ọ́rì ló bá mú mi wọlé bó ṣe mú mi wọlé nìyẹn pàṣẹ ń sọ̀rọ̀ tó dìmọ̀ mi ti ń sunkún làwọn ọlọ́pàá yẹn bá rí tí wọ́n ń gbé lọ́gbàgbà kò ráìsì igbì
1: ìṣú
0: ńlá ńlá.
1: Jesus ọlọ́pàá ló tẹ̀lé wa.
0: Mo ní sẹ́ ẹ̀dùn náà àbí ayé mo wà bí sẹ́ mo ní àbí
1: olúwa
0: àbí ọlọ́run authority ọlọ́run torí bàbá mọ́ bàbá dáadáa nígbà mi ò bí mo ọdún mẹ́ta ọ̀dọ́ wọn ni mo ti bí ńgbà tí wọ́n bá wà láyé. Mo ní agbára ìsìn bẹ́ẹ̀ lára wa ọmọ bàbá o ṣé àṣẹ ló tún wá bá mi. Mo lọ bọ́yá rọ ni mo á fọwọ́ kàn lára báyìí ó lé mi ní màámi ń wọ̀ ọmọbí tẹ́ ẹ wà ni mo ní tí mo bí ọtọ́ fi mí sílẹ̀ ọmọbí mo wọ́n lòun ò rí mi mọ̀ ó lọ ó lọ́rọ̀ pé mo ti kú.
1: Gbogbo tó gbéwò ẹ̀.
2: I will be blessed to you.
1: Fi aláàánú òfin rí ọ.
2: Bébèrè bá jọ́dọ̀ tó sí yìí.
1: Iná jọba.
2: Fire consume them.
1: Ogun ni.
0: Ogun ni àsọmọ mi ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mi kò rí mi.
1: Ó kọjá lẹ́gbẹ̀ẹ́ yín. Ó lòun ò rí yín.
0: Wọ́n ní oró ńgbà tó wá dé. Lẹ́nu kan wá fún nígbà tó wá ń bọ̀ tó tún yabẹ yẹn níbi ọ̀nà Buhari wa yẹn. Ló wá ní máa bọ̀ ló wá pè lónìí ó mọ̀ pé bàbá tó wà lẹ́yìn ìkúlé bàbá yín àti ìyàwó ẹ̀ torí ìyàwó méje ló fẹ́ lé mi. Ó láwọn làwọn ṣe oògùn tán lọ́ọ́ mú aṣọ mi tí wọ́n fi ṣe pé kàn mọ̀ mi ọmọ bá rí mi kí ọmọ bá
1: mọ̀. Gbogbo yẹn dìde.
2: Everybody rest your feet.
1: Kí ni wọ́n lò lé mi lórí?
2: What have you used over me?
1: Tí olóore òfin rí mi.
2: Dàbí ìbẹ̀rẹ̀ bá jẹ́ náà tó sí
1: mi. Iná máa jó.
2: Fire consume it. Fire consume it. Iná jó.
1: Gbogbo tí wọ́n fi sà sí mi.
2: Anything that you do enchant me.
1: Iná máa bàjẹ́.
2: Consume by fire.
1: Fire.
2: Ẹ mi mímọ́ gbogbo tó fi sà sí mi tó lórí òfin rí mi. Tẹ́lánú òfin rí mi. Iná jó.
1: Fire.
2: Amen.
1: Sit down.
2: Ẹ jókòó.
1: Ẹ̀rí mama is special ni o.
0: Ogun yẹn wá lè mọ́ mi débi pé gbogbo bí n bá dé wọ́n máa ń kórira mi. Ẹrù burúkú ayé ò ní dì lé lórí o. Orogún ò ní ba ti yín já o.
3: Tó ń jẹ́ àánú.
4: What you call mercy, sir?
3: Má jẹ̀mú ló máa ń tẹ̀lé.
4: It follows covenant.
3: Now, èèyàn lè rí àánú gbà.
4: Wọ́n mi ò tẹ́ mẹ́sì o.
3: Ó jẹ́ kó mu kó dẹ̀ lọ.
4: To if to
3: be. Àánú kan wà.
4: But the special mercy.
3: Tó jẹ́ ti ìrandíran.
4: That is generational.
3: Ìyẹn ló máa ń kọ́ sí ìyẹn ní nǹkan.
4: That's the one that will cost you something.
3: Ó ná Ọlọ́run.
4: It cost God.
3: Láti fi Jésù ṣe ìrúbọ.
4: To his sacrifice of Jesus.
3: Kó lè bàa jẹ́ pé yóò gba ọkàn wa
4: la. To save our soul.
3: Sórí bí tó bá gbàdúrà àánú dé.
4: Tó
3: bá tilẹ̀ gba kankan lọ́wọ́ ẹ̀. Ọjọ́ yẹn ni wọ́n kọrúkọ ẹ sí ara àwọn tó liberate generation.
4: That day your name is among those that liberate generations.
3: Ní kété tí Solomoni gba òróró.
4: As soon as Solomon was anointed.
3: Ó ṣe bí bàbá ẹ̀ ó lọ pẹpẹ
4: ìwúmọ. He acted like his father went to altar sacrifice.
3: Ọjọ́ Wednesday báyìí.
4: Every Wednesday like this.
3: Ni mo máa ń kó lọ sí pẹpẹ ìrúbọ.
4: I do take us to altar sacrifice.
3: Màá gbọ́ o.
4: Yẹ́dì.
3: Sórí pẹpẹ ìrúbọ yìí.
4: The altar sacrifice.
3: Ó ní àwọn òbí abiyamọ ti ń dúró fún àwọn ọmọ wọn.

0: ye. Eleyi ni asokale ogun. Abi se be. Number 20. No we soke gbagada. Ibi won ti ma ku nile yin. Ibi awon ologo le yin ti ma ku danu. Sami o aye ti e koja be. Yeah. Oh, koja be. Iwo le ku ma se ku. Number 21. Mo gbo clearly nigba mo fe bere asotele yi. Oni emi ni mo duro ni arin opa fitila meje laarin awon eda alaye merin ati agbagba merin le logun. So only 24 ni mo lo. Now we are talking number 21 lele. To ba isami to kara jade. Eni ba gbowo ni ome, e ma gbowo ni aye, e ma gbowo logun e, eni e jade laye. Sami dada. Oluwawa number 22 talole sofe to wa legbe re pe jo esun meyin fun mi mo fe sami sofe ni to wa ni begbe se wa le fun ni dance give me dance I want to pray no we so ke gbagada eleni number 22 and then lori 24 ikala le yin boy se yo kuri bi temi eyan odo bi temi le ma fi sami o ma wo lati oke giga eni ba le sami adura yen le ma ise loni o le jola tori o pada doke ohun to wa buru ni keyan doke ko to jabo lati oke giga iwo atome eni jabo togo togo ye emi o ni jabo togo togo aye emi o ni jabo emi o ni ru le togo togo Oluwawa
1: mi Jesu
0: mo ti wa ni number 23
1: yes sir
0: to ba gbe time yi lo wa yan to re o a je pe won do de ni aseyori no we soke gbagada ri ai ka side my li ka pa
1: ino
0: e jo eyin na wo ti mo wo bayi e wo ti mo wo bayi bo e gade gade gbogbo family e ti won ti manu lekan ẹmọ wo ẹnìkan tó máa fòkè o gbogbo ẹbí ẹ tó wà nínú yàrá kan nínú yàrá tó ti ìran rẹ mọ ta ló máa sàmì bí mẹta ayé ẹ jẹde.
1: Àmì àmì àmì lórúkọ Jésù.
0: Ìlọrin ìjìnlẹ̀ àṣírí òtítù nípanu létí gbogbo yín gbé yẹn àṣé. Ọ̀pọ̀ yín ń rí ìyanu nínú ilé Olúwa ẹ̀ ń rí àánú ẹ̀ ń kó èrè tẹ́ ẹ bá ti wá kó denulé ẹ̀mí kan dìde látinú ilẹ̀nu ilé yín ó dẹ̀ ń bare jẹ́ ẹ̀yin kan ń gbé omi àdúrà wọnú ilé tẹ́ ẹ bá ti wá gbé débẹ̀ agbára kan wá dédé ba gbogbo ẹ̀jẹ̀ ádàbí ẹni pé kò sí ìyanu àkàìmọye nǹkan alágbára tó nítumọ̀ tọ́pọ̀ yín ti gbé denu ilé ṣùgbọ́n tẹ́mi àìrí àti ogun àìrí dẹ̀ ń bàjẹ́ nu ilé yín eléyìí logun tẹ́ ẹ jọ ń sùn àtogun tẹ́ ẹ jọ ń jí torí ẹ̀ ni Olúwa ṣe wípé gbogbo ènìyàn ẹ lọ gẹ̀ẹ́tì èèpẹ̀ kékeré láti inú ilé yín wá ìgbésẹ̀ yìí àṣerú ẹ̀rí ilẹ̀ ilẹ̀ gbọ́ọ̀rọ̀ Olúwa ọ gbọ́dọ̀ gbóná mọ́ mi mọ́ ilẹ̀ máa sóríre lórí ẹ̀ ilẹ̀ ò ní kánjú gbé mi mì á mọ gbàdúrà tó le ta ló ń gbé lórí ilẹ̀ ayé tó fara ni mí ilẹ̀ gbé mi àti bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ènìyàn ẹ mú erùpẹ̀ wá kékeré ti tó ẹ wá mu sí lailon ẹ mọ̀ mu bọ̀ àárọ̀ fẹ́ẹ̀dì ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí ní gbogbo owó pàdé ní àọ̀fà garage tó bá ti dé kílàńkó junction yẹn wá kàn béèrè pé church arúgbọjọ ló ń lọ ní jẹjẹ street so wàásà ti rí àwọn ọ̀kadà àti mọ́rúwá yẹn wà á rí èrò wà á bí wọ́n ẹjọ́ ní kílàńkó junction tá a wọ̀ yìí níbo náà ń pè lárúgbọjọ àwọn èèyàn á dẹ̀ júwe ọ̀dọ̀ wa fún ẹ o ní side of agaraji ní kílàńkó junction wà arúgbọjọ ni ọmọ ọbọ bẹyẹn àárọ friday sẹwárí ti friday lè àní pẹ rárá tó wá ti ṣe àtúnṣe àtètò láti tètè mọ parí aago mẹjọ láàmú bẹrẹ báyìí á dẹ̀ parí ó pẹ wájú ní 1:30 so bẹ́ẹ̀ ni kẹ́ni ó bá dé tí ó ní ìpín nínú gbogbo tá a bá ṣe tètè dé o tó rá tètè parí láago kan àbọ̀ ogun èṣù mọ jóná ìmọ̀ta mọ̀ parẹ́ ìran àtọ̀nà àbáyọ gbogbo ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ ẹ̀yìn ènìyàn ẹ máa mú ẹ̀pẹ̀ inú ilé yẹn bọ̀ àti oyin kékeré tó lè wá ní kí ogun èèyàn mú wá a wá ṣe ìgbésẹ̀

0: ṣíde o, iṣẹ́ ti gbéra, ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Lago Sport, ajá balẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀. Tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ̀ onígbàrọ̀ gudu. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹ̀sẹ̀ kíkàn, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lago Sport, aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gbọ̀ngàn máa sọ tí àkùtù kú máa wù lórí pápá. Diamond FM, Lago Sport, wos, magọ, mafọ, gbéra, makẹra, ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu, tó dùn, tó tún ní gbọ́ngàn nù.
1: Taken a pace by Ismaila Sarr! Ah, it's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another who right now is living his best.
2: Lago Sport, Diamond FM.

àráìsà káyà alẹ̀ ó máa jà ó yàwó suobi ilé ti pé rọ́jọ̀ ti pé àjẹjẹ yóò rún tó jojú bẹ̀lẹ̀wú bẹ̀lẹ̀wú tó máa wá tara àbí kò ní tara máa fi yẹn lẹ ọmọ àyá mi àjọ kábàrà bó ṣe kẹrẹ ó lè láǹfààní àti dàtọ̀ fún ẹlẹ́yọ rọ̀yọ̀ ẹ̀mílíbìkọ̀ ṣẹkẹrẹ tó rí yẹn ò ṣe fọ̀ pálò ọ̀hìn jágunjágun ò ṣe fọ̀ bàmọ́ ló kọ́ gbogbo àwọn ọmọ àjọ mi àwọn sàábè mi èyí mọ́ gbogbo àwọn eléwìrì tí ń jù lápá bí àti lápá tọ̀ ẹbí láǹfààní láti máa rí mi gbọ́ rí mi wò káàkiri tìbútùrú ilé àgbàláyé bẹ̀rẹ̀ látọ̀dọ̀ nọ́bà wà tí alápá bí agbára àtàjẹ gbogbo bíráìbọ káàsì lẹ́mẹ̀tẹ̀ bàmí mòsínà special apostle awotuye ní ìgbọ́kúnyí bàmí alálùbáríkà wọ́n á máa bàtàlẹ̀ọ̀ èèyàn kan ṣoṣo bí populẹ̀tẹ̀ china ó yẹ wàrà ní mọ́mọ́ fúlàní ń dàgbà ọ̀hìn èèyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó zọra

sikali awa to ni joshua eyan mewada eyin temi le wa panu pamapo be ni le so mi laarin gbogbo awa ko royin aka royin re daraya ede yo ba ja pambele ajolong oba lo pori be simply because ile so mi dojoye lo oye je ma na gege oro se ti igbo ni kaluku yin ke le lafa ni lati mo bi ko kini o nsele ene won so kini won tun wi lagbe re daraya gogogo oye latarin gbogbo ile wa nigeria papa julo Latino y con Baba Lucuarra United. Amoni Boys. Ombe gogo de noti lafani eya lati ko bi sobi so kini yen eyan bole laro tuni amade bo sugbon eyin ti jesi e farabale o ne tori pe akoro yin tin kan koko tin kobi o jeje o je wi pe lowo ta wa yin won pada gberu yin lati yin lori irawo agbe bolu yin kan ni irawo agbe bolu wo ni mo nbe nbe na yin ti ide eyin ti gana won ni Manchester United Ambe gberu yin lati yin lori irawo agba bolu odo leje kan o tabi elebe daada enu iko agba bolu asda eyan ni se agba bolu to koja o ba di leta o ma je debe mo ma gbe debe ko ba ta porogodo sugbon enu iko agba bolu koro united ele ti mo ti fe ko bishop kini yen eyan bole na rotune wa ti tu pada kede awon agba bolu kan ni ko kejeji o gba be o je wi pe won si te waju enu ifese won so lore so re amara gbona ele to mo si presence gagaga o da pa pa pa la koko won pada kede Erawa gba bolu kan lati nu iko gba bolu ekafefe eyan lati ipinle Eko mo so nipa Sunny Muhammad won ti gedere won lalaye ti gori wonu iko gba bolu Amoni Boys eyan Kwara United ti alapa bi labdolu koni Ashifa Suleiman coach Brazil eyan oda won tun pada kede tare Stanley Victor, wa tun kede re ko ti darapo mo won lati nu iko gba bolu Kada Warriors eniyan o wo jeje niyan ba kuno iko gba bolu Kwara United wo ma te waju enu fese won se olore sori amara gbona ta ma si presence ke ga bo je ja wipe money ni ko ni dinu tomorrow inojo Wednesday o ni won gbera kuro ni budo won eyan nilu ofa Iyo dipe re gbogbo se tere tere o de pele casino le no fese won se olore sori amara gbona Prezizi tournament o ko re nje guazu Guzo Ala Prezizi tournament o ga ni won ti lo kopa se be gbagbagbe abe ti gbagbe ni pe ipo gba bolu Kwara United ifese won se amara gbona ele to je wipe won koko lanfani lati gba won gba tako ipo gba bolu KFA e ma ipo gba bolu SLF football academy ati ekas o to di pe won lo si ilu ofa eya lose to koja yen e won si koju ipo gba bolu ofa FC ati Lekan FA leyin na lojo eku to koja yi o ni won lo koju ipo gba bolu 3SC ti le Ibadan o ti le je wi pe e ko soju mo mo fun won amode bo sugbon Prezizi tournament o ni won si ngule lowo ta we e ga bi iroyin o se n to mi lowo aja abale gudugbe ti e mu koloko mani gbe debe mani ja ebeta o je je gogogo niyo eyan fun iko gba bolu Kwara United saaju idije league agbokuta 2026-2027 ele ti yo gbera so ni ko pe ko pe lori lede wa Nigeria o fere gege e west for mona gege oro so pe waju o dinu iko gba bolu Canopila e tori pe awon na ti lanfani lati tun kede awon gba bolu kan laaro awon lati ri atamata si Sadiq Ashiru wọ́n ní wọ́n ti gbé bàbá yìí pẹ̀lú àdéhùn ọlọ́dún méjì kọ́ngbẹ́kọ́ngbẹ́ ó ní wọ́n fi gbé tán bákan náà wọ́n tún gbé agusame pẹ̀lú àdéhùn ọlọ́dún kan ó ní wọ́n fi gbé tán èèyàn nínú ikọ̀ gbá bọ́ọ̀lù ti Canopila sèré yẹn bó ti jáde yẹn bó ti fi yẹn là wo gédéńgbé ó kàwé ságbà iwájú ó dín ní ìdíje wá fún bí under 20 championship èèyàn lórílẹ̀dẹ̀ Côte d'Ivoire ẹ mọ̀ pé ikọ̀ gbá bọ́ọ̀lù Fly Eagles ti lẹ̀ wá lábẹ́ olùkọ́ni Abdul Mikaeba
Wọ́njú bú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́jọ́ ní. Wọ́wọ́ ojú gbà wọn látorí lẹ́dẹ̀ Burkina Faso. Àmọ́ débọ̀ ṣùgbọ́n orí ti bá wọn ṣẹ́wọ́ ti dé ìpele. Èyí tó kágun sí àṣekágbá tá a mọ̀ sí sẹ̀mífáìnà. Ó di eléyìí, wọ́n láǹfààní láti máa kojú. Ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti ń gbàlejò. Ìdíje wa fún bí under 20 championship yẹn. Ẹni tó wá jọ́lù kọ́ ní ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù. Fúlá Eagles ilẹ̀ wa, ó sọ̀ nípa Abdomi Kaiba. Ó ti fọwọ́ sọ̀yà. Ó dẹ̀ ń jẹ kó di mímọ̀. Ó ní ọ̀rọ̀ ìdánilójú lòun fi léde o. Ṣé tí gbogbo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn yóò láǹfààní láti jáwé olúborí. Ó ní ṣé ẹ mọ̀ pé a jáwé olúborí ìyẹn lọ́dún 2024 làákó ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Côte d'Ivoire yìí tá a padà wá látẹ̀yìn pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan. Káàfin sọ́mbà tẹ́ ìyàmú ohun mọ́ wọn dìlágbó ń gbà náà. Ó ní lọ́wọ́ tá a wá wàyí. Ó ní wọ́n tún padà ṣe kan náà yẹn. Gẹ́gẹ́ bí Abdomi Kaiba. Ó jẹ́ ń fi ọ̀rọ̀ ìdánilójú. Èèyàn léde fẹ́ ti gbogbo àwọn olólùfẹ́ wọn. Káàfin tamala. Ó lè mí láǹfààní láti jáyé tèmi lóní fẹ́rẹ́ ń dógí o. Ó yá pàápàá. Ó gbé bọ́dì kúrò ń bẹ̀. Gbogbo ẹ Welcome 2023. Nítorí pé lónìí ni kò ní di ní tomorrow. Ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Super Falcons ilẹ̀ wa tí wọ́n máa gba ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó kẹ́yìn. Ẹ̀yẹ nínú ìsọ̀rí Group C ilé tí wọ́n pè wọ́n sí pẹ̀lú ojúgbà wọn látorílẹ̀-èdè Egypt. Olùkọ́ ní ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Super Falcons ilẹ̀ wa Jọ́sí Màdúgù. Owó tí náà gẹ̀gẹ̀ ọ̀rọ̀ sétí ìgboro ayé. Ó

ẹ̀yẹ nínú ìdíje WAFCON 2026 yẹ ó ní gbogbo ẹ̀ òun làwọn ti láǹfààní láti tò ní kọ̀ọ̀kọ́ ìjẹjẹ ó sì jẹ́ wípé lọ́dún ó gangan lọ́sọ̀ọ́sọ̀ lónìí tí gbogbo kan yóò ṣe sẹ̀mẹ́kọ́ nígbà tó bá dìde di agogo mẹ́sàn-án tí ikọ̀ agbábọ́ọ̀lù lóbìnrin agbá ọ̀jẹ̀ super falcons ilẹ̀ wa tí wọ́n máa kojú ojúgbà wọn látorí ìlẹ̀dẹ̀ egypt gangan nínú ìdíje WAFCON 2026 kẹ́gẹ́ bí ìròyìn eléto tómi lọ́wọ́ ajá àbalẹ̀ bí ẹmu kọ́ lọ́kọ́ ẹ̀yẹ látakọ̀ abẹ̀ yẹn ó ní mo gbé yín débẹ̀ bákúnà nínú ìdíje WAFCON 2026 ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé ikú ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè south africa lóbìnrin wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pòpọ̀ ìyàsẹ́nu ojúgbà wọn látorílẹ̀-èdè burkina faso kódà wọ́n ti dé ìpele quarter final ìyẹn ìpele oníkọ̀mẹ́jọ wọ́n máa láǹfààní láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè morocco lóbìnrin nínú ìdíje WAFCON 2026 ilé ti lọ lọ́wọ́ náà ó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn jẹ́ ń gbé bọ́dì nítorí ìjọba àkókò gbogbo ẹsẹ̀ tìrìntìrìn bó ti ń bẹ láàrin gbogbo ilẹ̀ wa nàìjíríà sẹ́ńblé bìkọ́ ìròyìn kan jáde wókèdè tómi lọ́wọ́ nínú gẹ̀gẹ̀ ọ̀rọ̀ èyí tí gbogbo ẹ̀yọ́.

0: to je matetu abo ile taun nipa awon ile ise olopa be won fi lede igbi ma lase ti bojuto papa sere mashud abiola stadium national stadium tin be nilu abuja awon ni won kede won ni lese kese o gagaga ni won ti so agadagodo eyan senu loro ile to wo papa sere yen latari gbogbo awon oro ile to ni je pelu eto abo ile ti ile ise olopa ti won fi lede ni koko ejeje koda gbogbo awon ti won lu awon agbokan eyan ni bi papa sere won fun won laye won wa toro aforiji eyin igbimo ti boju to papa sere yen won le dope ma binu won ni tori pe agbodo ri daju iporo eto abo amulokokodo ati wipe o loju ni oni laju le peter lobo ko wo ẹgẹ bi ọrọ yẹn ṣe tó mi lọwọ o lè mi jẹyin tèmi bẹta o dẹ pàápàá o ti ń gbẹsẹ kan lọ sílẹ òkèèrè nìyẹn ṣùgbọn ẹjẹ kí n balẹ sínú ọdọ àjọ káàfù gangan nítorí pé ikọ̀ aṣojú àjọ káàfù wọn ti parí àbẹ̀wò ọlọ́jọ́ mẹ́rin ilé tí wọ́n ṣe sí àwọn oríkò ilé tó jẹ́ wípé ìpàdé àpapọ̀ àjọ káàfù yóò ti wáyé àti ibi tí àmì ẹ̀yẹ àjọ káàfù yóò ti wáyé nítorí pé má jẹun gbọ́kọ̀ọ́kọ́ ò sí ń bẹ̀ mọ́ orílẹ̀-èdè wa nàìjíríà ó gangangadi yóò gbàlejò ìpàdé àpapọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejìdínníàádọ́ta 48 ordinary general assembly ẹ̀yẹ ti àjọ káàfù bákan náà àmì ìfúnnilẹ́yẹ ètò ayẹyẹ ìfúnni lámì ẹ̀yẹ tọdún 2023-2026 caf award orílẹ̀-èdè wa nàìjíríà òní ò ti wáyé assembly bí kọ èdè abániyẹn ilé tó jẹ́ wípé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́rin àjọ káàfù gbé kalẹ̀ wípé kí wọ́n wá ṣàbẹ̀wò sáwọn oríkò elétípàdé àti ètò àmì ẹ̀yẹ yẹn tí ó ti wáyé kí wọ́n wá wò wọ́n kéde láǹfààní láti ṣe é sí ilé tí wọ́n wá jẹ́ kó di mímọ́ wọ́n ní kódà ó gbóúnjẹ fẹ́gbẹ́ ó kò gbàgbé pléètì sápá àjọ gẹ́gẹ́ bí ìròyìn ilé tó lọ lápá abẹ̀ yẹn ó ṣe tó mi lọ́wọ́ mo jáyìn tèmi bẹ́ta ó dá pàápàá alex wo sí wo bí ìwòbi adarí gbogbo mọ nínú ipò ẹgbẹ́ bọ́ọ̀lù super eagles ilé wa ó lóun ti yan nìkan ilé tó lè rí gẹ́gẹ́ bí góòtì bí ewúrẹ́ gọgọgọ ìyẹn greatest of all time láàrin twitteri cristiano dos santos lavero ronaldo àti lọ́lọ́lá dred messi bàbá tiago ó ní kí òun má parọ́ kó o má ṣèké ó ló jẹ́ ìpinnu tó lágbára ó lámọdé bọ̀ ṣùgbọ́n terry lọ́lọ́lá dred messi ó níyẹn gangan ni mo yàn láàyò gẹ́gẹ́ bí goat tòun gẹ́gẹ́ bí tọ́rẹ̀ alex wos wo bí ìwòbi bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé ó ní mo jáyìn tèmi bẹ́ta ó dẹ pàápàá ẹ̀jẹ̀ ń kúrò lágbọ́n bọ́ọ̀lù aláfẹ̀yẹ̀gbà nítorí pé ìdíje orí ọ̀dàn ilé tó jẹ́ under 20 championship tí ó wáyé lórílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ìròyìn ti jẹ́ kó di mímọ́ wípé kò orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti gbéra ó dí bí ìdíje yẹn ilé tó jẹ́ 2026 world under 20 championship tí yóò wáyé lórílẹ̀-èdè amẹ́ríkà àjọ tí ń bójútó àwọn eléré orí ọ̀dàn nílẹ̀ wa nàìjíríà athletics federation of nigeria wọ́n jẹ́ kó di mímọ́ wọ́n láwọn eléré orí ọ̀dàn tó tóbi 15 òun ni wọ́n lọ kópa níbi ìdíje yẹn tí wọ́n kẹ̀dẹ̀ ti gbéra ní kòkó ìjèjì rírọ́ gbogbo ẹsẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ó ti dorílẹ̀-èdè amẹ́ríkà ó jẹ́jọ́ nìyẹn ó dá pàápàá máa jẹ́ ń gbọ́kọ̀ kó o sí ń bẹ̀ mọ́ ẹ̀yìn tèmi ẹ̀farabalẹ̀ nítorí pé ìdíje ilé tààmà sí glasgow 2026 ìyẹn commonwealth tó tẹnubodò tẹnubẹpọ lọ́jọ́ òní ẹ mọ̀ pé ìkórìlẹ̀-èdè wa nàìjíríà wọ́n ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà nítorí pé gbẹnu sàn kúrò lọ́rọ̀ wọn ipò keje owó gangan ni wọ́n láǹfààní láti parí sí lórí àkàsọ tábìlì àwọn orílẹ̀-èdè ni wọ́n láǹfààní láti gba àmì ẹ̀yẹ tó pọ̀ jùlọ ó sì jẹ́ wípé tá a bá ń sọ̀rọ̀ wípé ní ilẹ̀ adúláwọ̀ áfíríkà àwa gangan là ń bẹ lókè tètè tábìlì ó jẹ́ wípé a láǹfààní láti gba àmì ẹ̀yẹ tó tó 24 àgbà góòdì 10 ẹ̀yẹ wúrà 10 àgbà fàdákà 7 sílvà 7 nìyẹn èèmọ̀ bàbà 7 bronze 7 nìyẹn gangan ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà látẹnu ẹni tí ń ṣe agbẹnusọ rẹ̀ táyọ̀ nánúgà lọ́jọ́ tànà nílùú àbújá owó ti kí àwọn eléré orí ọ̀dọ́ ìmọ̀ ọmọ ilẹ̀ wa nàìjíríà tẹ́wọ́n lọ kópa ẹ̀yẹ níbi DJ, Oma Wet yen, Ole Yoma Waye, Doju Tiwa, Oma Kini ye, Woke de Bori ye, Fonye La Woke Na Gansikali, Oje Jani Nyako Kube Jode, Oba Da Gege, Moti Beba Di Kuro La Tabe ye, Enye Ti Chelsea, Enye Ti Manchester United, Enye Ti Ghana, Oba Enye Ti Liverpool, Enye Ti AC Milan, Enye Oma Galatico, Ala Madrid, Oya De Ge ye. Atletico Madrid, Abibili ati bebe lo, Oti bale pepepe sodo yin, Eje koko mo, Bere latino ironyin, Ele to jamata wawuri, Awa ba oku ishe utan, Ojo oku lojo osime, Monso nekpa wakona sinye, Oye kpo mi dada, Alaji waja dejuma, Ema legbo bo gona si, Tukari ole tukari oku, Paresi, Akende begbo, Nibobo Tisia, Nibobo Gama, Mori Elapa Abe Yami Gbokwe, Officer Chris, Nibobo PTL, Nyani Le Lore, Nibokwe, Kwe Shake Abayome, Olu Dasile Gonet FC, Nyani Gbokwa Takuma Sayis, Nipile Osho, Motiri Elapa Abe Majo Loku Sawe, Keri Agbabalu Teleri, Fori Lege Wa Nigeria, Oje, Agbabalu Mbakana, Fui Kwa Agbabalu Chesi, John Mikelobi, Oti Soro Shalaye, Only Asna, Tati Bele, Jagger, Bommy Dad, only to repeat that you were in it to Kutele, only Jerry Boboy, Unisaw Junior, only to fellow Asna. Latile, Duce, Dunadura, Latile, Bow, Bitty Bitty, away, Lọwọ ipa gbagba lori Real Madrid ni o nitori pe sakun to nwo nipa Vinicius Junior o je rawa gbagba lomo bibi orile de Brazil yen o la laye yen ko fe wa sinu ipa gbagba Arsenal o ni gbogbo kuru kere te n gbo kiri yen o lo je n fe lu eyan lati le se dunadura lati le ri daju pe ipa gbagba lo Madrid o po lowo to duro ore ni wa ge bi alaye yen eyan jo mi kelobi o je gboro yen se mi leti lo ni paranjogi o je Temi beta, overe gege moti beba di kurumbe, egi ti machesa ko bako balalai, machesa begbegbe, machesa dododo, oyegba mi dada, otu bale kajadi, waziri bogbo zire, omo lojo biti mbolo nani en, uwo baba blami, mi gbokwe o damo, oyegba mi dada. Bami oye depo ni gbogbo kwara politically awon ti computer science ni yen Reverend Dr. Olalade lati ni ijo First Baptist ni gbogbo suru lere nle lorin dade ko joma lori ipa gbagbalu Manchester United ye n gbe yin debe won lawon ti gba wi pe won se asise lori oro to ni se pelu ticket gagaga papa julo awon ololufe won ne tori po oro di jara jeke eyan lori oro pe ara ticket, papa julo, charge you DJ 2026-2027, EPA, netori pe ninu irajo osu ta wa yi, o gagaga ni o gbera so, lori oro yen, ipa gbagbalu Manchester United, won wa ti jabo di mimo, won ni won ti wa wo sakusoti, won wo sakusoti, won ni iwadi, ele to farahan, o je komo wi pe won se asise, papa julo, awon ololufe won minu minu dada, eyan loyal supporter, lori ati pe ki won le se gire ke won le login details won ke gbe iroyin ye se to mi lowo eyin ti Manchester United je tun ma sasise loju aye e tun ma sasise loju oro ni ti lo jele ki lo kedede o ya mo gbe body kuro nbe o dori le de ke body lowo ta wa ye eni to je oluko ni won o ti ko we vision le o oluko ni pa gba okuta lori le de ke body to ko won lo sinu idije fe ye agbaye o ti ko we fi pa ifi sele Enye, Bobista, Otiko Wevichele, Olo Bashe Gege Dolu Kone, Neno Iko Babol RS Bakken, Enye Lori Lede Moroko, Obabe, Olo Jawipe, Wanlori Batari, Obabe, Olo Jawipe, Iko Babol Lori Lede Abiko, Awana Ti Padagba, Avirena, Enye Pada, Wipe Koto Wama Alo Dola, Enye Lodo Tiwan, Boje Jani, Oja Dede, Enye Ti Chelsea, Bami Abrochi Dade Labu, Yagaban gbogbo shots ni gbogbo ajegunle le lorin owo pa ji ara sida ma jo lo ku sawe o ye gbo mi dada abule sowo lesa agbara atase gbogbo shots ni pele osoka avatamala o ye se yi lo mo ogala ni takogun aja score wire mo ri elapa be yen aso gbe de ba keju te mo ogbeni sunday adebayo ne gbogbo alafi oluwa baptist church n gbogbo sire mori yin lapa be awon ti church niyan se won ga so lo ga so bo won ni loni erin ni oko ni dini tomorrow o je wi pe gba ifese won se olorun sori amara gbona ele ta mo sikire Dama si prezisi, ta kwe kwa agbabolu juventu, ye wari, agbabolu yi, omu ni nakuna, enye mikano madwik. Oma ya wano magbabolu lenyo, kege bi olukoni, ni kwa agbabolu chesi, monsoro. Nepa sabi alusu, kege bo chesoro shalaye, wepe, mikano madwik, ujo modu me dogma, oma bibiori lede ukre, ujo wepe, lati no shukeji la, odun 24 o lo ti gba bọlu kẹyin fun ikọ gba bọlu Chelsea latori pe won lo logo amara le amara ji pepepe da le pelu ogun olowo te won fi fofide o to di pe ile ajo ile ise abi kin pe ile ajo ti n bo awuye wuye nipa ere daraya won fagile Ifo fidi, ele ti wan fidi, eka zabani peka maka mini meji, oto bi, oshu toto oguni ye, oni mikano modi, tofi babolu, oti leje wipe, awan kanti nwo ye wipe ki wan kukuta mikano modi ki, epe, ojo bi poti peto babolu kenye, amade bo shugan. Awọn kan so wipe kan mata iroyin kan to tun to mi lowo oni wipe won ni ipa agbabolu Chelsea won ti setan lati tetisi si ipa agbabolu to ba fe ra agbabolu yi koda mo tun gbo wipe won tun fe fi sofa sinu ipa agbabolu Strasbourg iyan lori ile de France pe ko tun lo ma lo daula ayalo lapa be eyin ti Chelsea se ki mi kalu Madrid mo ma agbabolu ni sai labe olukoni Xabi Alonso sha oke koku si wahala o je je niyan je n gbe body kuro nbe o Papa, what the daughter is a recover to mana? What of FIFA? One day, be a country on our way. If I know, Yanni Fatino, what you pay by day, Bima, Alasha, Dofifa, Jagabosh, Jawipe, or on the world, see what you fall like ye, that I did book by watching match at our so. Let you one big car, Lori, she daddy. I don't feel like go go go. Gege bi won se jago di mimo. Wa ni ipade yen. Oni yo waye loni ti ko ni do ni tomorrow. Eya loni ojoru. Orile de Morocco. Wo gagaga ni ipade yen yo ti waye o. Eyan lo waye. Leyin to ja wipe. O ti n koju papo na yan. Eyan lori akolu. Bi yo ti tete si ni ko kejeje. Bo je je niyan nipa ijani Infantino bo se jagagaga niyan. O ya mo ti gbe body kuro lata be yen. Gbogbo ẹsẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ó dọ́dọ́ tẹ̀rẹ̀ Anthony Taylor ọ̀tá Chelsea kì í ṣèròyìn mọ́ nítorí pé má jẹ́ gbọ́kàn kò sí mbẹ̀ wípé Anthony Taylor ó ti fẹ̀yìntì gẹ́gẹ́ bí adarí ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ̀yẹ nínú ìdíje líìgì lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún elétò ti lò gẹ́gẹ́ bí atukọ̀ adarí ayò ẹ̀yẹ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì kódà nínú ìfẹ́ ìyá àgbáyé lọ́wọ́ ta wá wàyí wà ó ti tún lọ ṣe gírí ó ti tún gbaṣẹ́ tuntun mi nítorí pé àjọ tí ń bójútó bọ́ọ̀lù alábẹ̀lẹ̀gbà lórílẹ̀‐èdè tọ́kì wọ́n ti ní kalaye yìí ó wá jẹ́ alákòóso ẹ̀yẹ ikọ̀ àwọn tí ń darí ayò director of referee ẹ̀yẹ lórílẹ̀‐èdè tọ́kì gangan ẹ̀yin ti Chelsea mo ní gbèsè yín létí ni nípa alaye tẹ̀yìn rí bí ọ̀tá yẹn ẹni ọmọ ọdún mẹ́tàdínláàádọ́ta ìyẹn 47 years of age ó jẹ́ jáde gangan nìyẹn kò bẹ́tọ́ dé mo ní máa da yín ní kẹ́kẹ́ ni orílẹ̀‐èdè senegal látọ̀dọ̀ àjọ ilé tí ń bójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lápá abẹ wọ́n ti ní àdéhùn pẹ̀lú patrick vieira wípé kó wá gba ṣe olùkọ́ni ipò agbábọ́ọ̀lù tẹ́rẹ́gà lions of senegal wípé alaye àìwọ́ gangan la fẹ́ kó wá gbaṣẹ́ yẹn a fẹ́ kó wá máa gbaṣẹ́ kó wá máa ṣiṣẹ́ lọ ìyẹn lápá abẹ yẹn ó jẹ jáde yẹn kò bẹjọ dé alejado ganacho ọmọ yẹn ní ìfaraṣẹṣẹ lánàá oni ìfaraṣẹṣẹ lánàá kódà ńṣẹlẹ̀ jẹ́ ń dà lójú ẹ̀ ṣùrùṣùrù wọ́n gbé jáde nínú ìfẹsẹ̀wọnsẹ̀ prezisi ilé tó jẹ́ wípé wọ́n láǹfààní láti gba ìyẹn ikọ̀ agbábọ́ọ̀lù asọ́bìlà ní àbíṣẹ́sì ẹ̀sì ń wò pé alejado ganacho agbábọ́ọ̀lù yìí ni ẹ̀ ti fi ṣọ́fà ìyẹn sínú ikọ̀ agbábọ́ọ̀lù asọ́bìlà ikọ agba bọọlu BG Patrol o gan ni won ba gba lọjọ otana o ti le je pe won jawo olubori pelu ami ayo meta seyo kan sumo aleja do galacho o la nfani lati gbe njuri lọjọ otana yen bo je je niyan agba ti nbe lapa bi o agba
1: eko ojumo o ka kara gbadaji gbokan ni Diamond FM aku shana
0: e sun papapa ki asare mu bi nkan se nlo papa julo lori ifese wonse idije league lori le de Nigeria ni ko pe e mo pe nu osu yi 23 abi 28 oni yo gbera so
1: 29 oni that pari osu yi ni ti ma ton so si waju
0: sugbon ipade yo waye ni ilu Ibadan sugbon nkan ti mo fe ka wo nbe ni pe awon iko agba bolu papa julo iko agba bolu Kwara United awon ifese won se ti won gba tako iko agba bolu tiresi won na won meji sayo kan kini ero oluko ni coach Brazil o je ko di mimo pe o ti ri awon apa bi kan eleyi to je pe won ti le mu atuto improvement ba iko won lori ati le pe ki nkan ki o mu yesi bayi won tun fe lo si ifese won se amara gbona mi ni ipinle kasina kini en wo nipa Kwara United ona wo lero bi pe won le fi gba lati se igbaradi tunbo si lori ati le mu pe ki nkan ko mu yesi fun won ni season
1: ni bo ko ba won live Kwara United ni pe tourist na Kwara United ko tumo se pe won ti mu ra fun sisi tunbo tori pe eredi idija mara gbona ni pe lati igbaradi ti se pe lati jawe olubori ehn so oruko lo mo to fe fi idije kokokan lo mo to fe fi foju sun ma ko fe ten defense defense ni o le mo lo waju dada so pe e won fi di remi ninu idija mara gbona yen o ke wa lorun kabi dire mi bayi ni dire agbara ju gbona ju ko wa di pe league wa bere ka ma fi dire mi lo so mi wo kara won ko ya na ta te adua ati ran lowo to ma le se ta si leyin oni ko mo se ko Kwara United emi o ro pe o ye ka ma kora lokan gbona bayi ati leyin ni kala ni tori awon oluko ni won mo tan se then awon si ra awon agbara ton pa won nilo fun sa ta wa yi so da kan ni de pe ka ran won lo ka si ma gbadua fun won mi o ro pe o ye ka ma jaya bayi tori pe dija mara gbona na ni n ta bo se pe na lo wa fun kara gbon gbona fun ka to pon bere season so pon ja olubori o won fi dire mi e ko tumo ti pe ti gba bere
0: e ro gbagbe pe won fi dire mi sowo KF na
1: be e ri pe ma ti ko gba ngba ti ko sa awon player jo after trials on the KF so na ni ti badan so ka won ra kwara da ka fo kan bale
0: don fo kan bale
1: bi wahala kankan ye ka ma gbara lokan gbona
0: o da e ja mu eleyi Jack Wilshere agba bolu ngba kan ninu iko agba bolu Arsenal o ro Lewis Kelly pe ma tete si Manchester United pe offer ton fe gbe wa si waju e ma tete si duro sinu iko agba bolu Arsenal ko ja fun aye
1: se Arsenal fun ipo e se Arsenal fun ni first 11 o play Arsenal last
0: o mo gbianju
1: o gbianju
0: ta wa jo wole out of position
1: e ta gbianju o gbianju sugbon oro e da bi oro nketia na ni

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Fedobina Ion and Care, the good for your body, yeah, you, yeah.
2: Chisaye, chipepe, wa ni ominira pelu Ferobin Ion fun iwa ti fun emi ara to jipepe okan to wa lalaafia. Ferobin ni ti wa Ferobin Ion ati folic acid ko sofo mo owo re papo re o si wa larowoto ogun olomi tin sori omode ri wipe oyege lojojumo Ferobin ni ona Ferobin lati ile ise Fitin Healthcare PLC o wa ni gbogbo ile itaja ogun jake jado orile ede Ferobin eronja fun ni leje to daju.
3: Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún ti gbọ́ ti jù á mí títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dín gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sàn níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: tó láti ṣe ìdápadà bẹ́ẹ̀ ṣe ń bá wa rajà nípa jíjẹ́ ìbùn mọ́tò ọkọ̀ kóropé tẹ́ fi máa tà wọ́n ọjà yín pẹ̀lú SUVG ó ti wà ńlẹ̀ fún gbogbo distributors ẹ mọ́ gbàgbé pé bẹ́ẹ̀ bá ṣe ń bá wa rajà tẹ́ sì ń tajà wa tó lẹ́sẹ̀ ní àǹfààní àti jẹ̀bùn kóropé àti jeep SUV ẹ ti mọ iléeṣẹ́ Amugo Global Network tó ń ṣe ìpara jimpo rí gẹ́gẹ́ bí ṣe wa bá ṣe máa ń ṣe lọ́dọọdún do more sales reward láti iléeṣẹ́ tó ń ṣe jimpo rí jáde ẹ̀bùn pàtàkì tún wà fún best distributor of the year o lè pè wá fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé sí 08120879930 tàbí 08120879931 iléeṣẹ́ Amugo Global Network tó ń ṣe jimpo rí lórísun ẹwà fún gbogbo ènìyàn àlàyé àti àsọyé pọ̀ ń bẹ o.
1: Ìfẹ́ mi
2: ọkọ mi
1: ṣé o ti fi ₦100,000 yẹn ránṣẹ́ sí mọ́mì fún ìtọ́jú ara wọn
2: mo ti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́
1: àti ₦100,000 fún owó ilé ẹ̀kọ́ àlàbí
2: mo ti fi ránṣẹ́
1: àti ₦100,000 fún owó mọ́tò yẹn ń kọ́
2: mo ti ṣe ìyẹn náà
1: ó mà yà kọ́kàn
2: bẹ́ẹ̀ ni o ilé ìfowópamọ́ ti NPF Microfinance Bank ló jẹ́ kí sísan owó náà rọ̀ mí lọ́rùn
1: gbádùn àwìn owó tó yá kọ́kàn ìfowópamọ́ tó dára jù ètò ìfowópamọ́ lórí ẹ̀rọ ayé ayárabíàṣá tí ó ní ìfọwọ́sọyà àti iṣẹ́ ìsìn sí àwọn oníbàárà tí ó lè gbẹ́kẹ̀lé tẹ *577# láti ṣe àkáǹtì pẹ̀lú ilé ìfowópamọ́ ti NPF lónìí tàbí kí o gba ohun èlò lórí ẹ̀rọ app wa lórí Google Play Store tàbí App Store
2: bẹ́ẹ̀ni tètè yára lọ sí ẹ̀ka NPF èyíkéyìí tó súnmọ́ jùlọ kí o sì ní ìrírí ètò ìfowópamọ́ tó rọrùn
1: ilé ìfowópamọ́ ti NPF láti mú kí ìgbésí ayé sunwọ̀n

0: tọ iwo ati se awon odo to nbe nbe ni e wo lawofin to ba tun wa nlo ni dakeji owo odo ni e ti se beere eyin odo wa nle yi eti yin melo e je mo pe ta ba faaro wa lakaka ta mura sise ko seni ti o le je eyan tori pe ise la fi nde ni giga iwe lo ye ka kokoko kaka to kawo ka firun dudu sise ka ma ba firun fofo sise ka wa na le de eyan pataki lawujo e je asora fun je kuje imukumu pelu ilokulo egbe tegbe pelu irinkunrin o lanfani to le se fun ni aso iwoku o to somo lu abi rara ka so ni bari ka so ni bare ni gbogbo ojo jina si olaju odi pelu oge aseju igbo mumu kolo sisa ati amupara o to somo eyan pataki e jina si ayawo kaakiri ori aye lukara kiko lo ma nko ba ni on to wo re o to ma fi gogo fa ti won ba nfa so po gbo ti won ba fi lo so po gba ko ma ba asaku ba fojo ola re ni o imoran yi waye lati odo alase fun iso global bread to ni ki so fun yin pe odo oni la dari ola nigeria
1: Ẹ̀kọ́ gíga Al Hikma University àkọ́kọ́ rú ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ lórí ìpìlẹ̀ ìgbàgbọ́ ẹ̀sìn Islam ní ọdún 2005 a kì í kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ lásán bí kì í ṣe káàkọ́ ọmọlẹ́kọ̀ọ́ tó ń gbéni dépò aṣáájú pẹ̀lú ìmọ̀ tó péye tó ń sọ ní díẹ̀ níyì ẹni ẹ̀yẹ láwùjọ gbogbo àwọn ètò ìgbẹ̀kọ́ wọn ni NUC Fiontelu ilé ẹ̀kọ́ gíga Al Hikma ló gbapò kínní láàrin àwọn ilé ẹ̀kọ́ aládàáni ní ìpínlẹ̀ Kwara látọwọ́ Kwásímà tó sì ṣepò kẹta ní North Central Nigeria lọ́dún 2025 wá kẹ́kọ̀ọ́ ní àyíká tó fini lọ́kọ̀balẹ̀ pẹ̀lú ètò ààbò tó péye àti àǹfààní san díẹ̀ díẹ̀ owó ìgbẹ̀kọ́ tó rọrùn ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún medicine surgery law nursing mass communication agriculture software engineering accounting àti bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà tètè lọ forúkọ sílẹ̀ lónìí lórí ẹ̀rọ ayélujára www.alhikmauniversity.edu.ng Al Hikma University Ìlọrin Nigeria learning for wisdom and morality olùkéde Dr. K.A. Oladimeji registrar and secretary to the governing council.
2: Ọmọ mi, láti ìgbà tí mo ti débí, mo kàn ń sùn bí ọmọ tuntun jòjò lónìí. Irú ìbùsùn onídánwò rèé.
3: Uncle, Vitafoam Pillowtop tuntun ni.
2: Pillowtop? Ìyẹn túmọ̀ sí wípé ìrọ̀rí wà lára ìbùsùn Vitafoam yẹn.
3: Bẹ́ẹ̀ni o, àfi bí ẹni pé èèyàn sùn sórí awọsàn mọ́ ni kí abẹ́rẹ́ wá gún régé.
2: Àbájọ. Èmi náà sọ bẹ́ẹ̀, mo kàn ń fò nínú àlá mi ni. Wo ti ń bá mú ro eléyìí lọ sábúlé wa. Kò sẹ́ni tó máa jí mọ́.
4: Bẹ́ẹ̀ni, jẹ̀ gbádùn tí ò lẹ́gbẹ́ pẹ̀lú Vitafoam Pillowtop, Vitalux àti Vitahelix. Ìrọ̀rùn tó rinlẹ̀ fún ìsinmi tí ò láfiwé la fi ṣe. Vitafoam, ìgbé ayé tó dáa.
5: Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́dẹ́ láwùjọ àwọn ilé ìtura ṣé ti ìlànà ìkíni káàbọ̀ wa ni ká sọ ni àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́ tí ó sì tún ní ààyè tí ó fẹ́ dáradára ẹ wá jẹ̀gbádùn àwọn oúnjẹ aládìídò látọwọ́ aláṣẹ tó mọ kú tó pọbẹ pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ bùfẹ́ láràárọ̀ àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bíi lobby bar níbi tí a ó tún ti máa ṣe àṣálẹ̀ karaoke lálaalẹ́ Friday bákan náà ni a ní VIP àti VVIP lounge fún ẹ̀yìn ọ̀tọ̀kùnrin ìlú ọgbà tí ẹ ti lè wẹ̀ bí òmùwẹ̀ poolside ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic Àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pọ̀ èrò tún bẹ ní ilé ìtura tiwa. Ìdí rèé ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura onírẹ̀rọ̀ márùn-ún. Ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic. A wà ní kilomita 10 University of Ìlọrin Road nítòsí Àjànàkú bus stop Ìlọrin Kọ́rẹ́.

0: So, ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa. Abala Lámì Ìtọ́ lórí àtúpalẹ̀ ìròyìn ibẹ̀ náà ni a ṣe wà. Lámì Ìtọ́ wa, Comrade Hussein Abdulaziz Omotosho, ẹ kú àtútúnu látàárọ̀ sà.
1: Ẹ ṣeun ga pastor.
0: Omi, oya,
2: jalo sí. Ẹ jẹ́ ká lọ sí kókó kejì láàárín ìṣẹ́jú àyá, gẹ́gẹ́ bí àwọn ilé kan àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ti ṣe ń sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ṣùgbọ́n ọmọ Iléṣòwò rẹ, ọmọ Iléṣòwò rẹ ti fọhùn léde wípé ó yẹ kí wọ́n ṣe ìdáwọ́ dúró náà títí di ẹ̀yìn ètò ìdìbò ọdún 2027 kí gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà lè sọ èrò wọn lé lórí. Ọ̀pọ̀lọpọ̀ wa ń wòye wípé ìdí tí ọmọ Iléṣòwò rẹ ṣe sọ̀rọ̀ yìí wípé bóyá ó ń bẹ̀rù wípé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lè ṣokùnfà ìpèníjà ètò ìdìbò gbogbo ọdún tí ó ń bọ̀ lọ́nà. Àbí ojú wo ni ẹ̀yin fi wo ìpè yìí?
1: Sẹ́rí òṣèlú Nàìjíríà atúnidáni.
0: Lọ́nà wo?
1: Ẹ ṣeun. Tẹ́ ẹ bá wòyàn bí ẹni tó ní làákàyè àbí ẹni tó fẹ́ kí nǹkan dà, the moment tó bá ti lè dáṣẹ́ wọnú òṣèlú, òṣèlú ó sì sọ wọ́n di nǹkan míì. Ẹ rí pé àwa yìí kò sí gbogbo wa ká mọ̀ tara wa náà là ń sòṣèlú in one way or the other. Ìwọ tó bá ṣe ní voters card tó lọ ń dìbò nídìí àpótí, ìwọ náà ń participate nínú process òṣèlú. Bọ̀ tọpọlọpọ̀ àwọ̀ ò rí bẹ́ẹ̀. So yìí mo wá jẹ́ ká mọ fi sọ lẹ́nu tìṣọ́dà àwọn kan páwọn olóṣèlú. Bọ́dọ̀ bá ṣe ọ̀rọ̀ gidi ni, ẹ má yà tanra wa. Ṣé pé somebody like us, àwa ti ń sọ tipẹ́tipẹ́ pé kí n tọmọ Nàìjíríà need. Bí ọ̀tá sọ bọ́lẹ̀ kan náà, inú mi ló kó jọra wọn. Owó àwọn ọmọ ológun tẹ́ ń sọ pé ẹ fi kún yìí. Bẹ́ẹ̀ sì ń sọ jáde pé tí wọ́n ń gbà gan ni pẹ̀lú irú challenges tí wọ́n ń fẹ́ sórí lọ́wọ́lọ́wọ́ báyìí gan tí èmi lójú yìí mẹ́lò mi ò. Pastor, àwọn tí wọ́n fẹ̀mí wọ́n dígun, fẹ́mi wọ́n dínkù fún wa, ṣe understand? So yẹ kí wọ́n ní limitation ni sí access sáwọn nǹkan tí wọ́n need. Ẹ gẹ́tẹ̀ ìgbáyé rọrùn, you know, accessibility sáwọn nǹkan tó tí ó mú sí ẹwọ̀n rọrùn. Èló ni àwọn ọ̀gá wọn ń gbà? Àwọn ológun tí wọ́n ní kí wọ́n fún àwọn ọmọ wọn lówun jẹ láwọn bá kápẹ́ as allege in the past tí wọ́n ní pé àwọn ọmọ gan attack àwọn ọ̀gá tó pé owó tó yẹ kán fún ẹgbẹ́ 1000 àwọn fún wọn. So wo sùn wo wúrù yẹn náà? Ṣé ti gẹ́tì mi? Now tẹ́mi kàn rí bẹ́ẹ̀ ni wípé èmi ti sọ ti pẹ́ èyí ti ń bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a bá ṣe bó ṣe ká ṣe tọ́mọ Nàìjíríà rí àṣẹ́sì sí omidan tẹ́ bá ń darí bọ̀ ní òde àbí bóyá travel tẹ́ wá wọ̀lú lálẹ́ ìbúra owó sí ìfúnjẹ́ kẹ sùn jù. Police station ló yẹ kó jẹ́ láàrin èmi àti yín sọ lọ́run tó dá wa sí bẹ́ẹ̀ lórí. Ẹ gbọ́ mi yé pastor. So tí ìsì máa ń bẹ ńlẹ̀ bá wá rí bẹ́ẹ̀ yẹn. Àwọn aráàlú èmi ń gbẹmọ aráàlú sọ̀rọ̀ báyìí. Ok kí n sọ káwọn nínú àtó gbọ́ tó understand bí mi náà ṣe máa ń sọ̀rọ̀ ní sọ báyìí tó ká máa nínú aráàlù ẹni tí ọ̀ràn mi ọ̀ràn mi. Ká sì kún yẹn bọ́ọ̀lù òní ayẹyẹ ká má lọ́ta kí yẹn sì lùyìn àyàn gùn ní kí yẹn má lọ rẹ̀. Bọ̀ lẹ́nu àti wọ́n gba ẹni tẹ́mi náà ń sọ tí wọ́n understand tọ́mọ bí mo ṣe máa ronú pé àti ìsọ kankan kí wọ́n bá tí yóò dùn mọ́ wọn nú bẹ̀rí èmi ń sọ lónìí wípé ṣé bí ìtí ń bẹ ńlẹ̀ yìí ọlọ́pàá náà lọ́lọ́pàá ń jẹ́ ní tí ó wò rẹ sọ àríwí àárẹ̀ rí fún ikú òun náà ríwí tó dá sáà rí nǹkan tí wọ́n pè ní sec that is state independent electoral commission àbẹ̀ kọ́ ni ṣé bá ti bá ti fìgbà kan dá àwọn state governor sí ti dá kí là ń pè rẹ̀ constabulary kí ló gbẹ̀yìn àwọn irú àwọn policy wọ̀nyẹn yẹn. So tó bá yí pé àwa wá pariwo èmi ò fi ọ̀rọ̀ ṣòwò rẹ̀ yẹn wípé àtepo àtarepo wọ́n máa jọ ń wí fún àwa lè má gbọ́ èdè wọn yé àbá wọn understand but ordinarily èyí tí ń bẹ́ẹ̀ tí ń exist lọ́wọ́lọ́wọ́ bó o ní gbáyé gbádùn wọn ṣe wà sí. Pastor bẹ́ẹ̀ àwọn èèyàn gbọ́ yorùbá mi yé èyí máa ń sọ kíní kàfà kó àkẹ́ má fún mi lówó security kíkẹ́ má fún mi lówó oṣù kí máa ṣe security ṣé fúnra mi sẹ́tọ̀ mi ò dàbò bo ara mi ni. Ṣé ti gẹ́tẹ̀ but kí ni ò mú mi fi rírì pé mo gbọ́dọ̀ fẹ́ mi dí wàhálà fún ìlú mi òun ni the country is working for me. Wọ́n ní tàbí kàbá tó máa kàbá jí yóò ní God bless America. Àbí ẹ̀kọ́ ni ní Nàìjíríà ń bí ẹ̀rẹ́ lómi sọ pé Nàìjíríà Nàìjíríà tó ti lọ sí náà níbo ni Nàìjíríà wọ́n ti wá Nàìjíríà ní Nàìjíríà lọ but níbo ni wọ́n ń gbé ẹni tó sọ bẹ́ẹ̀ náà òun náà ní point tó fi sọ̀rọ̀ bó ṣe ronú ni àrìntínú mójú rẹ̀ rí ló fi sọ bó ṣe sọ yẹn. Ṣé ti gẹ́ẹ̀tì ò mọ̀rọ̀ jọba àtikẹ́ dáwọ́dó àtikẹ́ má dáwọ́dó ọ̀rọ̀ èdè tó jọ yé ẹ̀yìn láàrin ara yín ni but gbogbo tó fẹ́ ṣe fáwa ẹ fi òótọ́ ẹ fi bá wa lò bẹ́mi ṣe ń bèrè láti jọ yìí náà nìyẹn. Kìí pé yàtọ̀ pé èèyàn náà lóòótọ́ òun náà kò nìyẹn fi ń sọkọ but àìlóòótọ́ àwọn olórí gan kò lè já mọ ẹni tó tọ́ nínú ọmọ ẹ̀yìn torí yẹn díẹ̀ ni fìtínà ó bá pastor

0: Diamond FM.
1: Ìkànnì rédíò.
2: Sókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wò bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ. Táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: ka bo pada sori eto e ba wa da se agbo ti e ka eto ilera pelu ajo World Being Foundation Africa nibi ti arabirin Aisha Olamide Ahmed ti won je World Being Africa World Being Foundation Africa nurse educator ti won ti ba wa yanana no? Awon ohun ti ani lati mo lati fifun omo wa ni omu fifun omo ni omu ati je ko mo ati je ko mo de mo mo pe ifokan bale iya ifokan bale omo ni ati ojo iwaju awujo wa pe ya ba fomo lomu omo ja fafa inu obi o dun nigba ti mo bere si ni lu gbugbu awon lakayi to ti ri ninu omu bako na awujo wa yo tun kun fun awujo olopolo pipe ito tumo si bi pe oju se gbugbu wa ni lati ri bi pe alabi amon fun omo lomu fun osu mefa je wa lo sodo Mrs. Aisha e je ka wo bayi a ri pe pupo ninu awon osise lori ti Nigeria osu meta fa wo sejoba ko se meta ni won fi yan da won lati fi wa nle eyin te si je osise ole to ilera so ko so mi fa ni ka fi fun omo lomo e je n fi ara bi sape gege bi a national program lead wa Mr. Kennedy Akintola se sape re fi ara won se apere lekan be mi ba tin go through stress omi omo te pin ko si un ti mo le je je ka wa wo bi mi wa awon ise mi wa osu kan awon ise mi wa osu meji nje kini iru awon be le se lati fi ri pe won make up in one way or awujo ni abi obi be ni pe won make up in one way because when kaluku lo ni differences won when it comes to motherhood
1: nipa bi won se le je iranlowo fun iya to ntomo lowo to si nilo lati sise o se pataki pe ki ibi to tin sise kan le je iranlowo fun ara awon ohun tan le ona ti won le gba abi ohun tan le se lati se iranlowo fun iru obirin be ni pe ibi ti o ba gbe omo si o gbudo wa ni ayika ile ise yen to je pe tomo ba nsunkun to ba pon dandan pe ko wo se ko ye omo to pe osu meta to je pe tomo ba nsunkun yo ri bi lo fun omo ni oyan o se pataki ibi ta ba sin gbomo si a mo pe o gbudo je bi ti imo toto ibe to se daada o si gbudo je ibi to je pe ko si pe awon kokoro aifojuri abi nkan won wa nibe o gbudo je ibi to mo to si sunmo ibi ti iya o ti o ti ri bi pe omo mi sunkun o mo fe lo fun loyan ko ni je pe yo gbomo si ire wolede yo mo sise ni taiwo e mo pe iru to omo be to ba nsunkun ko ni le se kini amo to ba to amo to ba se se pe ki le se na ki won kan ma je ki awon iya kan ma simi atewari re ri osu meta osu merin kan to wo ise ki iru le se be awon le se kan ma ba wa consider pe okay awon to nfun omo ni oyan because awon na nilo lati simi won nilo lati simi won de nilo lati toju omo ko omo na le bu sara ko le se dada ko de le ri omi oyan ta fe kan mu yi kan le ri mu dada so ti tori e ni a se nso be so to ba se pe mo se so pe o pon dandan pe ko wo se pada ko omo to posu mi osu merin won budo pe se aye fun won o si ise ti won ba si en ti won ba mo fun ko budo je ise to se pe ko ni le ri bi sun ti omo toro omo mu yan loru o ko se nkan to ka won ti won won mu yan loru so ko ni le je ibi to se pe boya ise to nse omo ba ti esun kun sun kun sun kun sun kun ko ni le yowo o budo je awon ise to je pe tomo ba sun kun yo le yowo yo lo ri bi toju omo
0: o da je sojo pele fe wale lati pe wole papa jule ni te n tomo lowo tomo yin o ti wo osu mefa a fe ke pe wole sori eto yi eyin te lomo lowo ti o ti wo osu mefa e le bere bere lowo wa le jo wa lori eto la re 09136556952 ni ojo opo te fi le pe wole tabi ke se atenshe rese lori whatsapp number wa 09136556952 ni ojú òpó tí ẹ fi pè wọlé láti bá wa dá sí ètò láàárọ̀ ètò ní ánsá nípa àyájọ́ fífún ọmọ ọlọ́mú lágbàáyé eléyìí tó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹjọ tí yóò ti parí ní ọjọ́ kejì oṣù kẹjọ ọdún yìí. Ẹ lóò ta ló wà bẹ́ẹ̀ káàárọ̀?
2: Ẹ káàárọ̀ wọ̀. Ẹ
0: ṣe ṣe àdúpẹ́.
2: Ẹ bọ́ọ̀ ni ó ń bẹ lórí ìlà. Wọ́n Mo ti ọtọ́ fún àtìyáwá bí ẹ̀wà ń bẹ̀ yẹn. Tẹ́lí tọ́pìkì láàárọ̀ yìí. Ìyẹn very very important topic. So àlejò wa bẹ̀ ti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Mo ta ti sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ilé iṣẹ́ pé ẹjọ́ bá ti lè bímọ. bóyá oṣù mẹ́ta àbóṣù mẹ́rin ká máa fún wọn ní àyè láti ṣe bí apájú ẹṣẹ́ tí wọ́n bá bẹ̀ wọ́n lásìkò yẹn ó jẹ́ ẹṣẹ́ tí ó fààyè lẹ̀ fún wọn láti máa ráyè jọ ọmọ lóṣù bákan náà so àwọn ilé iṣẹ́ iṣẹ́ ẹ̀rọ yà wọn náà rọ̀ wọ́n kán jọ kọ́tọ́bìnrin bá ti lè bímọ so agbára ẹ̀ kò lè jà bí ìgbà tó kò sí ìbímọ mọ́ nígbà tó ọmọ ẹgbẹ́ sì níbi ìtọ́jú so ọlọ́run lè fi wọn gbọ́ bẹ́ẹ̀ ti bá wọn sọ yìí àfa àjọpọ̀ láàrin òkìkí ẹ́kọ́lẹ́ǹtì láti gbàdúrà
0: ìṣẹ́lẹ̀ lọ. A fẹ́ kí àwọn òyà tí ọmọ rẹ̀ tí kò ṣù mẹ́fà kan láǹfààní àti kò wọlé sórí ètò láàárọ̀ yìí. Hello, ẹ káàárọ̀ 091-365-56952. Hello. Mr. Aisha, ẹ jẹ́ ká tú báyìí. Téèyàn bá fẹ́ fún ọmọ lọ́mú, òkè ẹ jẹ́ ká gbé pé ni. Hello. Àtọ̀dọ̀ yín ni o. Téèyàn bá fẹ́ fún ọmọ lọ́mú, kí ni gbèdéke iye ìṣẹ́jú tí ó kéré pé láti fi gbé ọmọ dání fún ọmọ lọ́mú?
1: Ó kéré pé dédé ìṣẹ́jú.
3: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣe. Orúkọ ní tẹ́tí ń pè à ń gbọ́ yín. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ aláǹfààní àti ìpè padà.
1: Dédé ìṣẹ́jú tí èèyàn lè lò láti fi fún ọmọ ní ọyàn ó ọwọ́ ọmọ ló wà. Ọmọ mi lè lo 1 hour lórí ọyàn. Tá dẹ̀ máa fà ń sọ. Ẹ mọ̀ pé kókó ohun tó ṣe pàtàkì níbẹ̀
0: bẹ́ẹ̀ ni.
1: Ohun tó ṣe pàtàkì níbẹ̀ bẹ́ẹ̀ ni o. Nádìẹ̀ ló jọ. Ohun tó ṣe pàtàkì ni pé kí ọmọ yó a gbúdọ̀ máa wo àkókò fún ọmọ ní ọyàn kí kò bójú mu. Tí ò bá yó tí mo bá sọ pé 30 minutes mo fẹ́ fi fún lọ́yàn tí mo wá yọ ọyàn lẹ́nu ẹ̀ after diamond yóò vibrate o.
0: Ta ló ní ẹgbẹ́ kìíní Èkó? Ẹ̀lẹ́ o. Ẹ káàárọ̀ orúkọ ilẹ̀ tí ń pè.
2: Kọmíṣọ́nà ìṣọ́ Alábídé Àpẹ.
0: À ń gbọ́ yìí sá.
2: Ọlọ́run fún àwọn àti àlejò yìí. Ìtàkùn ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ bèèrè ló ti já pọ̀ díẹ̀. Torí ẹ̀gbọ́n kàlàyé pé kí wọ́n fún ọmọ ní ọmú kó tó ọ̀sán oṣù mẹ́fà. Àwọn míì wà tó jẹ́ pé ọkùnrin míì wà lọ pé ara rẹ̀ ò ní dúró rárá tó jẹ́ pé àdúgbò tó bá ibi sí ìyàwó rẹ̀ mọ́lẹ̀. Bóyá bí oṣù mẹ́fà ní méjì bá oṣù ti dójú ìyàwó ní fóònù ọmọ ti fẹ́ mu.
0: Ọmú oṣù mẹ́fà ìwọ́n kìdì wọ́n máa.
2: Fóònù ọmọ ti fẹ́ mu ọmú. Ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àbí fún oṣù mẹ́jọ àbí fún nìkan ẹ̀dàpọ̀ èlé náà rọ gbà àti máa tìlá ìmọ̀ ẹ̀dàpọ̀ ẹ̀dì tí kò rọ tó dà ọlọ́run ní bá nàìjíríà jẹ bọ́ọ̀lù fún bàjẹ́ kan.
0: Mrs. Aisha ikan òdì kan lọ́wọ́ àbúrò ni tó dí àwọn lọ́wọ́
1: ẹ̀. Lóòótọ́ ikan òdì kan lọ́wọ́ àmọ́ o ní ìfètò sọ́mọ bíbí ṣe pàtàkì. Ní ibi tí a bá dé lórílẹ̀‐èdè wa yìí a gbúdọ̀ mọ bímọ pẹ́ẹ́pẹ́ o. Kò bójú mu. Bọ̀dí kò tẹ́ dẹ́m o.
0: Ẹ ṣe.
2: Ẹ
0: ṣe.
2: À
0: ń gbọ́ yín mà.
2: Ẹ̀jọ̀ máa mo ní ọmọ túmọ̀ ìdáná. Ókè torí ọmú là ń fọ. Wọ́n á rò pé kí ni mo lè fún.
0: Kí lẹ ti pọ́ọ́kọ yín mà? Kí lẹ ti pọ́ọ́kọ yín?
2: Mọ́mì Ẹ̀lìn.
0: Mọ́mì Ẹ̀lìn ní nọ́mbà yín.
2: 64 ló parí nọ́mbà mi.
0: Mẹ́rin.
2: Ok 0364.
0: Ṣé o gbọ́ tó ta fi máa parí màṣẹ́ ti gbọ́?
1: So nípa ìsúkè ọmọ ṣe rí kí

àwọn àgbà kan wípé ohun burúkú mọ̀ ni kí ọmọ tàbí májèsín kó tojú òbí rẹ̀ rọ̀run o gbogbo òbí àti alágbàtọ́ ẹ tẹ́wàdúrà o ayé òní fọmọ dá wa lóró láṣẹ Èdùmàrè ọmọ kékeré kùnrin kan mọ̀rí ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan ni o ó mọ̀ rí sínú omi adágún kan tó ń bẹ ní dúsè àjọ elétò ààbò ara ẹni làbò ló tá a mọ̀ sí nscdc ẹ̀ka ti ìpínlẹ̀ jigawa ti fìdí ikú ọ̀dọ́mọdékùnrin ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan múlẹ̀ o ìyẹn isa muhammad lẹ́ni tí ó rí sínú omi adágún léyìí tó ń bẹ lójú ọ̀nà dìsínà níjọba ìbílẹ̀ dúsè alūkkóró fún àjọ nscdc nípínlẹ̀ ọ̀hún asc badruddin tijani muhammad ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o nínú àtẹ̀jáde kan èyí tó tẹ àwọn onígègé ara lọ́wọ́ léyìí tí ikọ̀ ẹgbẹ́ ìyẹ̀wò náà láǹfààní láti ganu sí o gẹ́gẹ́ bí ohun tí ikọ̀ ẹgbẹ́ ìyẹ̀wò gbọ́ àjọ nscdc ló gba ìpè pàjáwìrì kan léyìí tó mú kí wọ́n tara sàsà má sọ sọ́nà tí wọ́n sì múrílé ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti wáyé o ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ló wáyé ní nǹkan aago mẹ́rin ààbọ̀ ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun kọ́lọ́hún kó máa fìṣọ́ rẹ̀ ṣọ́wà ní gbogbo abiyamọ pátápátá o àmọ́ ní fojú sunkún ọmọ o

ìròyìn mìíràn lẹ́yìn tí ikọ̀ ẹgbẹ́ yẹ̀wò tún láǹfààní láti fetíkọ́ ganu sí i lọ́sàn-án tò ní rèé o ó mọ̀ tún lágbára ó gbẹnu tán ò wọ́n ní òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná lẹ́yìn tó ń bẹ nílùú benin tá a mọ̀ sí benin electricity distribution company wọ́n mọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ wọn tá a mọ̀ sí technical staff ni wọ́n mọ̀ ní ó mọ̀ farapa yánnayànna o lásìkò tí wọ́n ní ó ń ṣiṣẹ́ àtúnṣe kan lórí feeder èyí tí wọ́n pè ní 11 kv feeder lẹ́yìn tó ń bẹ nílùú adó èkìtì nípínlẹ̀ èkìtì o kíní ọ̀hún wọ́n fi léde wípé ó gbẹnu tán ò gba ti ọwọ́ ẹni tí ń ṣe adarí ẹ̀ka ìbáraẹnisọ̀rọ̀ níléeṣẹ́ ọ̀hún arábìnrin Evelyn Gbinwen ni ó mọ̀ ṣípayá ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan o èyí tó fi léde gamboro sí gbòòráyé ní ọjọ́ ìṣẹ́gun nílùú benin gẹ́gẹ́ bí abilékọ náà ti wí ó jẹ́ kó di mọ̀ pé ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún ló mọ̀ wáyé ní nǹkan bíi aago mẹ́fà ìrọ̀lẹ́ kọjá ìṣẹ́ kọjá ogún ìṣẹ́jú ní ọjọ́ sátidé tí ṣe ọjọ́ àbámẹ́ta ní agbègbè ọgbà tá a bọ̀ sí adó police satellite campus lẹ́yìn tó ń bẹ nílùú adó èkìtì gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ti wé wọn ní òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná náà ìyẹn ọ̀gbẹ́ni akínyẹmí bámidélé o lẹ́yìn tí wọ́n ń pè ní technical linesman ni ó mọ̀ farapa yánnayànna tára rẹ̀ sì bò lórí àwọn ẹ̀yà ara rẹ̀ kọ̀ọ̀kan o lásìkò tí wọ́n ní iná ọmọ rárá ìyẹn iná ọba kínní ọ̀hún ó mọ̀ gbé pàtì lásìkò tó ń ṣiṣẹ́ lórí feeder lẹ́yìn tí wọ́n pè ní 11 kv bashiri feeder lásìkò tí iṣẹ́ ọ̀hún lọ lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún ló mọ̀ wáyé o gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe adarí ẹ̀ka ìròyìn níléeṣẹ́ ọba náà ó jẹ́ kó di mọ̀ wípé bámidélé ọ̀hún pàápàá bí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé o ni wọ́n mọ̀ gbé dìgbàdìgbà bí èkó òṣòro lọ sílé ìwòsàn olùkọ́ni lẹ́yìn tó ń bẹ ní ìpínlẹ̀ nílùú èkìtì ní olúlu ìpínlẹ̀ èkìtì o níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ níkọ ẹgbẹ́ ìyẹ̀wò tún rí bọ́ o wípé ara arákùnrin náà ló mọ̀ tí ń bọ̀ sípò díẹ̀díẹ̀ látàrí bí látàrí àwọn ìtọ́jú lónìrànràn lẹ́yìn tó láǹfààní láti gbà kórí ó mọ kó wáyọ mọ̀ ni o bẹ́ẹ̀ ni arábìnrin Gbinwen ní tẹ̀síwájú o wípé iléeṣẹ́ mọ̀nàmọ́ná náà ni ó mọ̀ ti farajìn láti rí dájú pé wọ́n tẹ àwọn oníbàárà wọn lọ́rùn àti wípé àwọn ti gùnlé ìwádìí lọ́rin kíniwín lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ alágbára náà kọ́lọ́hún kó ṣàánú wa ni ẹgbẹ́ ìyẹ̀wò ó dòrò ó gbòde o

ọdún 2023 ni ìṣẹ̀lẹ̀ alágbára náà ló mọ̀ wáyé o ilé ẹjọ́ gíga léyìí tó ń bẹ ní ìlú South Africa tí wọ́n pè ní South Gauteng High Court léyìí tó ń bẹ nílùú Johannesburg ni ó mọ̀ ní Mimpisi ló mọ̀ jẹ́ bí ẹ̀sùn ìṣekúpani èyí tí wọ́n fi kàn án àti dídáná sun dúkìá léyìí tí ó jẹ́ ti olóògbé náà léyìí tó sì tako ìwé òfin ilẹ̀ náà o gẹ́gẹ́ bí agbèfọ́ba èyí tó ṣiṣẹ́ takuntakun lórí ọ̀kan ọ̀jọ̀kan ìwádìí léyìí tó sì láǹfààní láti tẹ pẹpẹ kiní ọ̀hún síwájú ilé ẹjọ́ náà ó ṣàlàyé ọ̀rọ̀ lọ́rin kínní ó ní ẹgbẹ́ wo ẹ fi wo ẹ yẹ wo lọ́kọ̀ kejì ó ní olóògbé ọ̀hún ràbálò ni wọ́n mọ̀ ṣekú pa o ó ní kódà wọn arákùnrin náà ti ṣáájú ṣekú pa arábìnrin ọ̀hún kó tó di wípé ó mọ̀ dáná sun ọkọ̀ àti òkú arábìnrin náà lójú náà ti rí dájú pé kò ní sí ẹ̀rí kankan léyìí tí wọ́n gbà lòdì sí lásìkò tí ọ̀rọ̀ náà tó bá fojú ba ilé ẹjọ́ o abilékọ ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní ràbálù ọ̀hún ti ń ṣe ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé ó mọ̀ ti bímọ ọkùnrin kan ọmọdékùnrin ọ̀hún ni wọ́n ní ọmọ ọdún mẹ́ta péré ni wọ́n ní arábìnrin náà ni ó mọ̀ ti ṣáájú fi tó àwọn mọ̀lẹ́bí rẹ̀ létí o tí ẹ máwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan wípé ẹ̀gbọ́n bí nǹkan ti ń lọ láàrin òun àti ọ̀rẹ́kùnrin òun mọ̀ fòpin sí kinní ọ̀hún o tóun sì fi gígun kóun lè tẹ̀síwájú nínú ìrìnàjò ayé òun àti wípé òun ọ̀dìgbàdàgbọ̀n òun kọ́ àsí àwọn kúrò nínú ilé léyìí tí àwọn méjèèjì jọ ń gbé kó tó di pé ẹlẹ́ran padà tún kinní ọ̀hún o lórí ìkọ́ gẹ́gẹ́ bí àwọn olùṣèwádìí léyìí tí wọ́n gbára lé ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìwádìí lọ́lọ́kan ọ̀jọ̀kan léyìí tí wọ́n náwó gan ó fi hàn wípé Mimpisi ọ̀hún ló mọ̀ jẹ́ bí onírúurú ẹ̀sùn èyí tí wọ́n mọ̀ fi kàn ó wọ́n jẹ́ kó di mímọ̀ ẹgbẹ́ Mimpisi ni wọ́n mọ̀ náwó gan ní agbègbè KwaZulu-Natal ní nǹkan bí oṣù mẹ́rin lẹ́yìn tí ìwádìí ọ̀kan ọ̀jọ̀kan tó ti ṣáájú wáyé o lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ti jò ó sí akolo àwọn agbófinró láti ọjọ́ oṣù keje ọdún 2023 wọ́n ní ṣáájú kí wọ́n tó fi gbúrò òfin gbé Mimpisi ọ̀hún wọ́n ní Mimpisi fúnra rẹ̀ ni ó mọ̀ ti ṣáájú gba orí ìtàkùn ayélujára lọ àgbà kan wọ́n níbẹ̀ gangan ni ó mọ̀ ti lọ́ ń kọrin arò lẹ́yìn ìpapòdà ràbálò tó sì ní ó jẹun tó yà ń lẹ́nu gbà wípé arábìnrin náà ó mọ̀ kú ikú òjijì ikú àbàdì ikú àpáladọ̀ láìsọ fẹ́nikẹ́ni o ṣùgbọ́n ní ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ kẹrin oṣù kẹjọ tá a wà nínú rẹ̀ yìí ọdún 2026 nílé ẹjọ́ gíga léyìí tó ń bẹ ní ilẹ̀ South Africa ni wọ́n bá ní kó mú aṣọ kó mú bùbá kó mú zòkòtò kó sì mú àǹfààní dání wípé ẹ̀wọ̀n gbére ni ó ti lo ìyókù ayé ẹ̀ torí wípé ó jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án kọ́lọ́hún ó ṣàánú wa ni ó gbẹni tá o ní gbùrọ̀ ayé ikọ̀ ẹgbẹ́ ìyẹ̀wò tún gbọ́ eléyìí o

0: ṣáájú ẹgbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Àjọ EAA ti gbégilé àpò sọ́wọ́n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kan ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ti ránṣẹ́ pé Very Darkman fọ̀rọ̀ wá AIG Kalẹ́dúwò lórí ẹ̀sùn wa jẹbanu. Iléeṣẹ́ ológun ráfù gbé àwọn ọmọ ológun méjì wípé wọ́n lọ pèsè ètò ààbò láì gba àṣẹ níbi ìgbéyàwó Pella. Àjọ wa ẹ̀kẹ́ ṣíṣọ́ lójú èsì ìdánwò wáṣẹ̀ ti ọdún tá a wà yìí. Ní ilẹ̀ òkèrè ilẹ̀ Russia nínú ìkọlù tó ṣe sílẹ̀ Ukraine ti já okùnmi àwọn èèyàn mẹ́ta dín ní ogun. Nídárayá ikọ̀ Falcons yóò wá kọ̀ pẹ̀lú ilẹ̀ Egypt ní AFCON tó lọ lọ́wọ́ nílẹ̀ Morocco. Ẹ̀ka sàn akíwa pé a kó ọwọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kànìdá amọ́dé ti 8.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ìròyìn yẹn kàtọ́ fún yín pé ẹlẹgbọ́wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ̀ wá YouTube ní Diamond 887FM. Ẹ̀kúnrẹ́rẹ́ náà bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ẹ mọ́ mọ̀ bínú, kí ni òun ti bà mí lẹ̀ ni?
2: Ìgbà tó wá bọ̀ lẹ́ǹkọ́, ṣébi tó yẹ kó ṣe gá sínú? O ti ẹ̀ mọ̀ pé bí esin bá fi lè gbé kíní ọ̀hún tó sì bà lóúnjẹ lòmíì, o lè fọ ní irú àìsàn ni. Èyí tó ṣe wò dá o. Ó yá àfira, kó bó ti ṣe kúrò bẹ́ẹ̀.
1: Ẹ mọ́ bínú o mọ̀mọ́.
2: Ẹ rí nǹkan, a wí wíwí, a fọ̀fọ̀fọ̀ pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ẹ yàgò fún ìwà ọ̀bùn tó bá lè dárùn ohun àìsàn sílẹ̀ láyìíká àti agbègbè wa. Bẹ́ẹ̀ bá wa kẹ́fẹ́ ẹnikẹ́ni tàbí ẹnìkan pé ó ń dalẹ̀ tàbí ṣe gásà yìí ká yín.

àjọ ètò ìdánwò ní ìwọ oòrùn ilẹ̀ adúláwọ̀ wà ẹ̀kẹ́ ṣẹlójú ìdánwò tó fi kọ̀ǹpútà se ti wask ṣẹnu ta wáyé ti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lé díẹ̀ ní mílíọ̀nù kò fún wọn fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdá mọ́kàn lé ní ọgọ́ta nínú ẹgbẹ̀rún kan ó ní kírẹ́dìtì márùn-ún tàtìrí èdè gẹ̀ẹ́sì àti ìmọ̀ ìṣirò mátímátíìsì gẹ́gẹ́ bí wáyẹ́kì ṣe wí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó lé ní mílíọ̀nù kan ni wọ́n jókòó fún ìdánwò ọ̀hún gẹ́gẹ́ bí àjọ ń ṣe fìdí ẹ̀ múlẹ̀ ó tẹ̀síwájú pé àwọn ìdánwò tí ó dín díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ ni wọ́n ti gbẹ́sẹ̀ lé pàápàá jùlọ wípé àwọn akẹ́kọ̀ọ́ kan ni wọ́n lọ́wọ́ nínú ìwà mọ̀gànmọ́gàn níbi ìdánwò náà.

Swansea. O ni kò nílò agbábọ́ọ̀lù ní ọwọ́ àárín rẹ̀ tó sì dẹ̀mẹ́yìn àti agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín Jennifer Egini. Olùkọ́ni ọkọ̀ Justin Maluku sí gbèsè láti mú àtúnṣe dé bá ikọ̀ ọ̀hún. Christy Ucheibe Oniyowo ẹ̀yìn pẹ̀lú Osinachi Ohale ti Tony Pan gbà ní ọwọ́ àárín ilẹ̀ Malawi ló lékè ìṣòro ọ̀hún báyìí ti ilẹ̀ Zambia náà sì ní àmì mẹ́ta. Àjọ tó ní sí eré volleyball nílẹ̀ ṣíṣọ́ lójú rian Masajedi gẹ́gẹ́ bí olùkọ́ni fún ìdíje volleyball lórílẹ̀‐èdè yìí Masajedi wọ́n ṣe lójú rẹ̀ ní òní ní pápá ìṣẹ̀rìmọ̀ṣúdà Abiola nílùú Àbújá wọ́n sì gbéṣẹ́ fún láti mú àtúnṣe dìbà ìdíje volleyball lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ àjọ tán kò ṣe tán láti rí i pé wọ́n fi léde ìlànà fún ìdíje volleyball ní Nàìjíríà kó lè dàbí ti àgbáyé. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. A sọ fún yín pé ẹgbẹ́ FCC ti gbégi dínà àkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kan ṣàgbétúrú gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ilé ìṣẹ́jọ́ pa ránṣẹ́ pé very darkman àti igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá AIG jimá lórí ẹ̀sùn kan tó léde. Àjọ WAEC ṣíṣọ́ lójú èsì ìdánwò wáskì ti ọdún tá a wà yìí. Ní ilẹ̀ òkèrè ilẹ̀ Russia ti já okun ẹ̀mí àwọn èèyàn mẹ́ta dẹni ogun ní ilẹ̀ Ukraine nígbà tó ṣe kọlù ojú òfúrufú sí. Lákòótán a kà fún yín pé ikọ̀ Falcons yóò wá kò pẹ̀lú ilẹ̀ Egypt nílẹ̀ WAFCON tó ń lọ lọ́wọ́ ní ilẹ̀ Morocco. Oni ilẹ̀ Burkina Faso gba òmìnira kúrò lọ́wọ́ ìjọba France. Tó èyí ló pin ìròyìn ọ̀hún. Ẹ padẹ́ wa àwọn àbọ̀ lónìí fún ìyìn àgbáyé wa ní kànídá mọ́lẹ̀ 6.7 tó wà nílọ̀rin ní ìpínlẹ̀ Kwara Adéyẹmí Adéwálé ní olóòtú ìròyìn Taiwo Adéyẹmí lótú tó ká ṣe ti gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀kọ́ wọ lẹ́nu iṣẹ́.

0: fẹ́ dún extra lẹ́tọ̀ kan tó kí n gbàkan jù kẹ́lọ́ tó mú ni diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan ọjọ́ kan lórí fẹ́ dún extra. Bẹ̀ẹ̀dú extra nígbọ̀nẹ̀ diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wo bí àṣẹṣẹ yọ òṣùmarè ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun lálálá ó ń kú rírì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe bẹ̀ẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.
1: kọ́mọ́ fapájò fẹsẹ̀jò foríjò fẹ̀yìnjò àwa lè lulu àlùjò adẹ̀tún lè pèdèsẹ̀ jasa gospel dóde fẹ́mi sólà ń pèdè ara gbẹdú extra oya kẹjẹ kájò gbẹdú mare ẹ a máa tún gbà má lọ gbẹdú extra re ẹ a máa jasa má lọ gbẹdú extra diamond 88.7 FM ó dùn jù ẹ máa gbádùn ẹ.

ṣe pé wọ́n lè ariwo ìpọ́jọ́ òkè kí àwọn pọ̀. Àkókò ni wọ́n ń gbé ń gbádó. Àjẹ́pọ̀ nílé mo kí yín kí n tó wọlé. Aago alájọ́ òṣùpá mi bodè fọlọ́run ọba. Bí mo ṣe kí yín dé mẹ́rẹ̀ ń tẹ́lú mo kí yín dé Dùrùmàwúsẹ̀. Ó kẹ̀dẹ̀ kí yín dé mi ọwọ́ agogo dẹ. Ìyẹn lọ́sìn. Ìgbà àkọ́kọ́ retí mi pẹ̀lú yín. Màá tún jọ gbọ́ra wa. Nínú ìrìn àjò oṣù kẹjọ ọdún 2026. Ìṣọkùnrin ìṣọbìnrin ó ní àlejò ọmọdé àgbàlagbà gbogbo yín pátá mo kí wọn ẹkú lé o. Ẹ̀tọ̀ sórí ètò yín ètò wa. Ètò títọ́ bá ti joyè tí ń tẹ́tí sí. Pẹ̀dú ẹ̀ṣà láti ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ Diamond tó ta kànmálẹ̀ ńlẹ̀ Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Gọ́gọ́ la ti jọ ń dá gbogbo nǹkan tí ń lọ mọ̀. Ta ti jọ ń dá mọ̀ gọ́gọ́gọ́ tí ò ní dàbá mọ̀ láṣẹ Ọlọ́run ọba. Tọ́ arí ni à ń bèrè, arí ni à ń bèrè wò Ayọ̀dẹ̀jà Ayọ̀lá olóko mi o. Àkànní ìkọyín rèé olóde sọ́yán. Èmi a máa pé èmi lọ́mọ ẹlẹ́ṣọ̀rẹ́ ọ̀kẹ́chẹ́ alu égbè pa yoyi títí ńgbà tí kì í ṣe ọmọ àlè ẹṣọ̀rẹ́ Èkìtì nílé bàbá. Tọ́gbé bí mi lọ́mọ bẹ́ẹ̀ bá wá wá mi bẹ́ẹ̀ bá rí mi. Ọ̀fẹ́ lẹ wá mi sí níbi táyọ̀dèjì ń gbé ń ṣeré oge. Mo kí yín o ẹ kú kalẹ̀ ẹ káàsán níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbóhùn mi. Ó sọ tòní wípé ẹ tún káàbọ̀ sórí ètò gbẹ́ṣà látijọ́ máa jàsá. Ìyẹn lọ́sọ̀ tòní gangan. A máa ṣe lálálà fibọ̀ ẹyin ọmọ ọlọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹjọ. A máa sẹlibrétì yín. Bàbá ṣe ń sẹlibrétì yín. Ó náà là á máa ṣe lálálà fibọ̀. Ẹ yẹ kí n tún gbà báyìí náà kàní láti máa jàsá sápá iwájú níṣù lápá bẹ́ẹ̀.

0: Ghana advance to you. Otumba Lake Ajadi, Gbogbo Ilobu connection. Tẹ̀ràn ṣe yín bá ṣe ń wọlé. Àlàmà mo ní kọ̀kọ̀ èjèèjì láti celebrate yín. Èmi ò ní ẹ pé mo lẹ́ni tí ń pè báyìí. Ní tiẹ̀ ní gbé. Bèlè ń tà sí pé mo fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Àtẹ̀ránṣẹ́ mo lé ẹ fi ṣọwọ́. Nọ́mbà tẹ́ máa ń fi ṣọwọ́ sí òun. Ráyè láti fi sport kí náà ń pòwó kọ rẹ̀. Sport ara rẹ̀. Tí ilẹ̀ láǹfààní láti ṣe títí dọjọ́ mẹ́jọ mo mọ̀ pé nǹkan ó ti ṣẹnu rẹ lápá abẹ. I'm still celebrating you all. Mo gbẹ̀yìn ọmọ ọlọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù ìkẹjọ. Ẹ jẹ́ kí n tún gbà báyìí kẹfẹ́lẹ́ fi ṣararindin fún ti ìrìn àjò oṣù ìkẹjọ. Ẹ̀yin ọmọ ọlọ́jọ́ òbí ọwọ́ yín dà ẹ jẹ́ máa rọ́wọ́ yín lókè.
1: mo lè rin mo lẹ́yàn fanda mi ni mami mi mùsùlùmí lẹ́bí mi o èmi aláàbí pasuma mo gbẹ́kẹ̀lé kúránì mo lè rin mo lẹ́yàn.
2: Au cœur de bataille spatiale titanesque, je

0: mi ń gbọ́ ayé ṣe wà ń bẹ̀ yẹn ṣe ṣó ń lọ ṣó sinkin gbẹ́kan jòkun ṣó ń kù yẹ bẹ́ ṣó ń lọ lórí wáyáyẹ ṣó dẹ̀ ń gbójú ọwọ́ ó yẹ jẹ́ ń sẹ́líbrèètì ọmọ ọlọ́jọ́ bí nínú ìrìn àjò oṣù kẹjọ ikán pàtàkì lára wọn ni august visitor only God bless you by me my birthday is on the 8th of august by God's grace I'm Jacinta from Tipa garage in Ilorin happy to you in advance long life and prosperity more money into your account ọgbẹ́ tí agogo méjì àbọ̀bá ti lè gbẹ́nu léra wọn tó rókè ó kúrò ní ìpele ọlọ́jọ́ bí a máa sún lọ ìpele dá tiẹ̀ mọ́ bí táwọn tèmi yóò ti máa dá ti wọn mọ̀ tí ò ti ní dàbá mọ́ wàá gbọ́ mi dáadáa ọ̀rẹ́ wa dákúdábọ̀ fẹ́ra mọ́ṣẹ́ nú ayé o múra síṣẹ́ rẹ bó o bá ti wá múra sí wá máa gbàdúrà fẹ́lẹ́dùà ìpè dákúdábọ̀ bomirinṣẹ́ rẹ iṣẹ́ tó bá ń ṣe láàkòyè owó tó bá ń náwó mú lákòókò lọ́wọ́ rẹ ò bá tí ì tó dákú má sọ̀rì tínú ọ̀la ń bọ̀ wá dáa kí wọ́n náà lè máa bá wọn pàṣẹ láwùjọ ni o lè máa tẹ́ni tí ń lẹ́nu lọ́rọ̀ láwùjọ èé jù bẹ́ẹ̀ lọ everybody kan ti ń ṣe gbogbo wa la mọ nǹkan tá à ń ṣe ìyẹnu ayé ẹjọ́ ń lọ sẹ́ka àpolówó ọjà bí n bá ti dé látẹ̀ka àpolówó ọjà ohun tá a mú wa lónìí gangan tí gbogbo wa yóò máa fi ta tiwa mọ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa nà sétí ìgbọ́ yín bákan náà àtòjọ máa fà wọn àlùjọ yẹn ṣararin dín díẹ̀díẹ̀díẹ̀ ó ní wẹ́rẹ́ dìwẹ́rẹ́ lórí wáyáyẹ ẹ fílẹ̀ síbẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀ ẹ má yẹ kúrò ń bẹ́ẹ̀ mò ń lọ wá mò ń bọ̀ wá.
1: People we sabi, Harvest Field don't bring ogbonge rice herbicide, Rizatec. Rizatec work. Now to make sure say with one time spray, confirm total weed control go shelle and harvest go just bam. Apply Rizatec 15 to 30 days after planting and any kind barus weed where they rough handle your rice farm, eh? Rizatec, the number one emergency rice go arrest them. And so your rice farm go they grow, they go. Rizatec no they do debate with grass, so it they kill weeds. One hand. Rizatec. They available inside all agrochemical medicine distributor shop way day near you. Rizatec. Buy 'em. Use 'em. You go harvest. Jabrata.

káàbọ̀ padà látọjú di ọjà gbẹdú ẹṣọà òun ẹṣì ń gbọ mo gbé itẹ ń bẹ lẹnu iṣẹ mo kí yín o ẹkọ ọwọ lẹnu iṣẹ o mo gbé yín ajígbárin mú tẹ ń bẹ rònà alọrí àbọrí ìṣọwọ ọlọkadà ń márúwá gbogbo yín pátá mo kó tú àlè buwátì fún o mmc and popsi tẹ ń bẹ lóde ilẹ yìí gbogbo yín ni mo kí ní kọọkan èjèèjì. Ìpele tá a ti ń dá tí a mọ̀ ẹ farabalẹ̀ kẹ́ẹ̀gbọ́ o. Ẹ gbọ́ nínú pé kán fún yín ní 100,000 naira cash tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ okòòwò lẹ́sẹ̀kẹsẹ̀ àbí dúró fún ọdún márùn-ún tẹ́ ẹ fi jáde ilé ẹ̀kọ́ kó tó di pé ẹ máa gba 500k lóṣooṣù. Ẹgbọ́ èwo lẹ máa fara mọ́ ẹ tún mú ẹgbà balẹ̀ kẹ́gbọ́ dáadáa nínú pé kán fún yín 100,000 naira cash kẹ́ fi bẹ̀rẹ̀ okòwò business immediately lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí kẹ́ṣẹ̀ tún dúró fún ọdún márùn-ún kẹ́ fi jáde ilé ẹ̀kọ́ kẹ́ wá ní máa gba 500,000 naira monthly lóṣooṣù èwo lẹ máa fara mú bẹ́ẹ̀ nǹkan tá a máa pẹ̀ kẹ́lù tá a máa fi dá tiwa mọ̀ lọ́sàn yìí gangan nìyẹn tí ò ní dàbá mọ̀ àmọ́ débọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún ṣe báyìí kẹ́ láǹfààní láti tẹ̀ sápá iwájú gangan.

0: bó ṣe ń lọ. Ẹ gbọ́, èwo la mú ń bẹ̀? 100,000 naira cash, 100k. Kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ okòwò lẹ́sẹ̀kẹsẹ̀, eyín business. Tàbí kẹ́ ẹ dúró fún ọdún márùn-ún tẹ́ fi jáde ilé ẹ̀kọ́, kẹ́ ẹ fi graduate. Kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní gba 500,000 naira monthly. Èwo lẹ máa mú bẹ̀? Ẹ mọ̀ sí ẹ̀ ń pọ̀ sí. Ṣé wà ń bẹ̀ yẹn ṣá? 0913-656-952 Hello, somebody.
1: That's him.
0: Oh, yeah, mommy, me. Boku, you, oko, you, boy, tipe.
1: Jometa, mommy, Yusuf, me, not
0: it. Mommy, Yusuf, light airport. Eko, Jometa. Shall I fear me?
1: Yes, sir. Come on, dad.
0: Come on, dupe.
1: So, my daddy, me,
0: you. Okay.
1: I drew for tomorrow.
0: Emma, I drew for tomorrow. Tí nǹkan tó bá wá ṣẹlẹ̀ láàrin ọdún márùn-ún yẹn ń kọ́.
1: Ọlọ́run tó dá òdá wà
0: fún ẹgbẹ́ àdéhà. Sọ pé pọ̀ ọ́ tọ́ lọ. Ẹ ṣeun gan, mi dúpẹ́. 0913-655-6952 Bí wọ́n bá ṣẹ̀ ń débi àpótí rédíò ẹ̀, ó ṣe yìí bẹ̀. Ó ń kọ lálá sí ẹ létí, má sì ràn lọ. Diamond ni wọ́n ń pe bí. Ojúpọ̀nà 88.7 Ìlọrin latakọ̀ mọ́lẹ̀ sí. Gbọ́ ewo ló lè mú ń bẹ̀ gógógó. Wọ́n fẹ́ lọ́dọ̀ 1,000 naira cash pé kó o fi bẹ̀rẹ̀ okòwò lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí kó o dúró tó fi kẹ́kọ̀ọ́ jáde. Ọdún márùn-ún tó wá bẹ̀rẹ̀ sí ní gba 500,000 naira monthly. Owó ló máa mú.
2: Dájú ẹ mọ̀.
0: Fàmí mi gbọ́ kú yín. Ẹ káàsán.
2: Ọkùnrin
0: adájọ́ rìn. Ẹ ṣeun gan ni sà.
2: Máa dúró.
0: Ẹ máa dúró ọdún márùn-ún yẹn tí nǹkan kan bá ti wá ṣẹlẹ̀ ńkọ́. Ẹ sọ pé táyé bá ti wá parẹ́ ńkọ́.
2: Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ọmọ
0: mi. Ṣúgà já.
2: Kò sí, máa dúró.
0: Ẹ dúró, mo ti mú.
2: Máa dúró ọdún márùn-ún.
0: Mo ti.
2: Tó pè lówó awí.
0: Toluwa ni fáínà. Bó ṣe jẹ́ gan ni. Ẹ ṣe gan.
2: Bàdàgbà o.
0: Àmì ẹ bàbá.
2: Kí gbogbo àwọn staff.
0: Wọ́n ń gbọ́ gbogbo wọn ni wọ́n ń gbọ́. Ẹ ṣeun gan ni adúpẹ́ gan. Ẹ yé kí n tún gbà báyìí ná kí n tún gbà báyìí ná bí n bá wà padà dé n ó tún máa gbé ìpè yín sapá iwájú. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo mo kí yín o ẹ̀kú kalẹ̀.

ìdọ̀ jẹ mí o ṣe wọ́dọ̀ tó gbẹ̀yìn olólùfẹ́ tèmi ọlọ́run jẹ́ kí n bá wọn rówó ná kí n bá wọn rí gbà lónú ayé kí n bá wọn rí dáúlà lò tí mo gbogbo ẹ̀yìn tèmi olówó bá ń sọ̀rọ̀ àdí àwo lọmọ tá ní kálẹ̀ sọ pé òun ní.

0: aláta lóore mo dúpẹ́ màámi.
1: Ok, alright. Diamond FM lẹ́sìn ń gbọ́. Ilé ìlọrin látakọ̀ mẹ́lẹ̀ sí bí wọ́n bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ń gbọ́ nú rédíò ń wọlú ìlọrin fúngbà àkọ́kọ́.
0: Hello somebody.
2: Hello,
0: Akasun. Màmá lọ́jọ́ mi, ẹni dá ti ẹ mọ̀.
2: Ok, dá ti ẹ mọ̀.
0: Kò ní dàbámọ̀ fún wa.
2: Ẹ kú iṣẹ́.
0: Ẹ ṣeun màámi, mi dúpẹ́.
2: Adédùmọ̀yìn
0: láti gà á kàn bí. Bó ni gbogbo gà kàn bí lọ́sàn-án màámi alábìbáríkà.
2: Àlàbí àdáwà, ẹ kú ìtọ́jú wa, ṣé wa ọjọ́.
0: Ẹ ṣeun lúwa ṣe.
2: Tó bá gbé mi ni.
0: Yes, ma.
2: 100
0: yẹn ni màá gbà.
2: Èyí
0: tó rí nìdí mú ṣinṣin.
2: Àmú yẹn màá máa fi ṣòwò lọ.
0: Ṣúgà já. Owó lẹwà rò bí pẹ́ lè fi 100 ṣe. Tẹ bá máa gba ṣọ́ọ̀bù tẹ ní pẹ́ kọjá bẹ́ẹ̀ ṣe kò tẹ lọ.

0: FM 88.7 Shining Supreme.
1: 이러이 이러이 이러이 이러이 이러이 이러이 이러이 이러이 이러이 이러이 이러이 이러이 이러이 이러이 이러이
2: láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ní ṣókí.
3: Ẹ̀kásàn ẹ sì kú ọwọ́ rẹ̀ ọlọ́run bá yóò pín kó wa wà léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò ayànláàyò ìròyìn ní ṣókí lamùtẹ́sítì ìgbọ̀nyìn o láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ ìkànnì ìkejìdínní àádọ́rùn olè ọwọ́ méje Diamond FM tó ta kànmọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Agbèfọ́ba àgbà tó tún ṣe kọmíṣánná fẹ́ka ètò ìdájọ́ nípínlẹ̀ Ọ̀sun Olúwọlé Jimmy Bayo ni ó ti sọ̀rọ̀ lónìí ọjọ́rẹ́ o wípé òun ti pàláṣẹ fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún láti wọ àjọ tí ń gbógun ti ìwà àjẹbánu EFCC relé ẹjọ́ lẹ́yìn tí àjọ ọ̀hún tí ó gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ náà. Jimmy Bada tí ó jẹ́ kí ó di mímọ̀ ṣàlàyé wípé èyí àjọ EFCC tí wọ́n kọ sí ilé ìfowópamọ́ First Bank wípé kí wọ́n gbẹ́sẹ̀ lé àti èyí tó jẹ́ àsùnwọ̀n ti ìpínlẹ̀ Ọ̀sun ọ̀hún ó ní ó jẹ́ wípé ó wáyé lónìí ọjọ́rú. Ẹgbẹ́ àwọn òṣèlú Nàìjíríà ni wọ́n ti fi pèlédè òsì ti ìjọba àpapọ̀ ilé wa wípé títí di ọjọ́ kọkànlá oṣù tí a wáyé láti yanjú gbogbo àwọn àjẹlẹ̀ owó àjẹmọ́nú wọn èyí tí wọ́n jáwé ìkìlọ̀ tí ìṣẹ́gbẹ́ ẹ̀bọ́ṣẹ́gbẹ́ ètùtù wípé tí ọ̀rọ̀ yìí bá ṣe ń falẹ̀ o ìpè ó kí ó

Ah, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa, pẹ̀lú ọkàn á pọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì. Láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀. Lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀, ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara. Mára gbá yágiyági. Delivery. Ẹfẹ̀, àṣà, èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀. Lúníṣẹ́lẹ́ńṣẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM Prompt. Lójoojúmọ́ Adelebare. No dull moment. Chai yóò ti lọ dùn.

padà. Lónìí ní táwọn fi bára wa sọ̀rọ̀. Òun náà ni àwọn tá a lè lò láti rí ayé gbé. Ọ̀kan nínú tá a lè lò láti rí ayé gbé ọ̀hún. Ní tá a fẹ́ gbé wá lónìí jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n fún òdìkà bómi àbákòókò. Ẹja fẹlẹ́yìn ó lẹ̀nà. Ẹja mú kanú tẹ̀yàn fi lè rí ayé gbé. Náà ni kó jẹ́ olóòótọ́ àti olódodo. Olóòótọ́ àti olódodo ìwọ ọmọlúwàbí ní jẹ́ bẹ́ẹ̀. Jíjọ́ olóòótọ́ olódodo kì í ṣe tẹ́yàn fẹnu lásán wí. Bàbá fẹ́ jẹ́ olóòótọ́ tó fẹ́ jẹ́ olódodo. Nínú tá a wà yìí, gbórin tí wọ́n máa ń kọ nígbà náà lọ, ẹlòmíì ò sì tún sọ pé ọ̀pẹ́ ibi tí bí wọ́n náà lọ sanjo ní tọ́ ní primary school ni wọ́n ti rán. Táwọn tí sàwọn mọ̀ sọ pé I remember when I was a soldier with me ti pa won 15 years in primary school. Ngbo mo wa se soldier ri. I remember when I was a soldier. Sugbọn orin kan na nbe ta ma nko to ma nko ni ni wawo to ati ododo. Nile eko alako bere pe ki lorin na. One wherever you go go go go go. Wherever you be. Sisi Eko. Do not say yes where you need to say no, baba Ibadan. Ba je baba lorin, ba je baba egba, ba je baba enugun. So to oto ni ma n gbe ni leke ninu aye. Olooto ki leni ni Yoruba wi, sugbon oto a ma gbe ni leke. Awon kan ti e ba nso wa pe nkan kan be tin je iro funfun ni, iro ta ni. Iro funfun egba nse, iro funfun si wasan, abi iro nje. E meji ni si ojo opo le leni. Elekeji la fi dasowe. E da ko se ooto iro funfun wa looto ewo ni je iro funfun. Abi iro na ni ro nje. Gbogbo ta ba senu aye ewo oti lu Congo gari re ko gbe wa ko go rice oti yo candle si oti lu oti gbe so mi gbona. Wa ti mo lopo ronu aye. Gbogbo ti wo na se mo pe ropo lori re. Gbogbo I love you, I love you, I love you lokan ti o mo pe rolohun pa o love e. Nto fe je lu mo pe I love you. Iwo be na to pe I love you too. Say I love you too too gan. Say lo to ni fe re lo to pada. Abi wo na nto fe gba. Eje yi akoko gba mi loni tori akoko wa. Ati fodi kai de meje se bayi. 0913655695 bi meta be ka lo si abala mi. 0913655695 se lo to iro funfun bi abi o si kini won pe ni iro funfun abi iro na ni iro nje bawo kan se won pe iro funfun wa. 0913655695 eje forin la mo nbo won ni pe de ame egbadurin egbadu e daada mo nbo won ni pe. Gbọ́n ba un. Wọ́n rò pé mo ti kú wáwá, wọ́n rò pé mo ti sùn. Wáwá, ó wá fẹ́ jẹ̀bẹ́pẹ́ dòdò àtẹ̀wà. Wọ́n gbọ́, lérò bú ni.

0: ẹkùnmọ́lẹ̀ ẹkùrọ̀lẹ̀ o.
1: ìpéyé láàfin sára láti ṣàó.
0: láti ìlú ṣàó ìpéyé láàfin labala àkejì óyá mò ń gbọ̀ yín mà.
1: ìrọ́ ni rọ́ jẹ́ àtirọ́ funfun ni àtirọ́ kan ni kéèyàn sáti mọ́ pa kan bẹ́ẹ̀.
0: kò dá ìrọ́ ò dá òtítọ́ ni gbórílẹ̀dẹ̀ lékè kéèyàn má purọ́.
1: ìrọ́ ò dá
0: oníṣẹ́ ọwọ́ ni
1: yín
0: sóníṣẹ́ ọwọ́ ni yín mà ẹ̀ló mà ẹ̀ló ẹ̀ló sóníṣẹ́ ọwọ́ ni yín mà.
1: mo ń tajà ni.
0: ṣé ẹyin náà ẹ kì í fi owó kó ọjà tẹ́ ń ta.
1: àwọn ewéwọ́ kú o àlùbáríkà lójú làwọn ń ta.
0: iye tẹ́ ra lọ́jà náà lẹ́ ń ta.
1: àlè ra níye tá a ta lọ́jà kò sẹ́ni tí ò ní jẹ́ èrè púpọ̀ ní ọ̀dà iye tó o bá jẹ́ ọlọ́run fún àlùbáríkà.
0: ṣé èrè tẹ́ ẹ fi lé lórí ṣé èsì rọ́ àbí irọ́ funfun nu. ṣé irọ́ funfun ni èrè tẹ́ ẹ fi lé lórí àbí bò ni.
1: irọ́ funfun bọ́ọ̀ bọ́ọ̀ ni mo sì sẹ́ àwọn tó ń ta

0: ẹ̀dálógún
1: mọ̀ gbogbo ayé lẹ́nu. Ẹ̀mí ò tí mọ̀ yín, ẹ gbé wa, ẹ gbé polówá káàlé dáyé mọ̀. Dáyé mọ̀, ẹ gbé polówá.
0: Ẹ bí
1: àkọ́bí ń bẹ̀. Ẹ gbé polówá káàlé dáyé mọ̀, ẹ dá sọ̀rọ̀ tó wà lẹ̀ yìí, ẹ já bọ̀rọ̀ lógún lẹ̀.
0: Àwọn ọmọdé
1: ò wọ pẹpẹ
0: àwọn ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ọwọ́ ìgbógbógbó
1: ó lè tó tó ra ká mọ́ ẹ tó pa dáadáa ẹ tó pa.
0: Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ọwọ́ kiri.
1: Ń gbẹ wá lẹ́ àwọn ọmọdé ò wọ pẹpẹ wà gbà pẹpẹ àwọn ọmọdé.
0: Mo mọ̀ ní wọ́n lọ́wọ́ ni
1: tó bá ṣe yẹn. Ìyẹn náà dá ẹ máa gbé polo yín mọ̀ ẹja dá yín mọ̀ ẹjú mọ̀ yín. Gbé polówó yín bọ̀ ẹ jáwọn èèyàn ẹ wá polówó ọjà ayé ìsìn gan ẹ bá dáwọn apá àbì kan sìn àwọn ẹ ti ń polówó sára ìsìnkú ẹ mọ̀ bẹ́ kẹ́yìn ó sì kú bẹ́ẹ̀ bá dáwọn ibì kan wọ́n bá gbókù bọlẹ̀ tán tí wọ́n ṣe ferúkérú ẹ tán fi pẹ̀fẹ́ pẹ̀tàn wọ́n tó wá kọ síbẹ̀ pé ẹyin comrade kìnníkà àbí barista àbí kìnníkà kìnníkà àbí doctor kìnníkà ó sì ní block industry ó sì ń tà lọ́wọ́lọ́wọ́ ẹ sì lè máa pèsè nọ́mbà yìí o iléeṣẹ́ yìí ò tí ìdójúdé wọ́n sì kọ́gbọ́ ẹ̀ kọ́gbọ́ ẹ̀ wọ́n wá kọ yóò gùn lọ sára mọ́ dá kí ló dé ẹ mọ̀ bọ́ èló la gbà lọ yín. Jáwé ní wàbí ẹ ló kọ yín bọ́lẹ̀ sí pé àwọn ẹ kúrò lẹ́ o ẹ ṣe ó kọ yín bọ́lẹ̀ sí pé àwọn
2: láti tẹ́ńkà
1: tanka náà rẹ náà ni tanke
2: tanke
1: ok ẹ à ń gbọ yín mà.
2: Mrs. Ajayi.
1: Mrs. Ajayi ó yẹ ẹ pa òwe kan tó ní ṣe pẹ̀lú ọmọdé.
2: Ibi tí àgbàlagbà bá wà lọmọdé á bá.
1: Ibi tágbàlagbà bá wà lọmọ kékeré ó bá. Mo pàtẹ́ ọ́ fún yín mà mo pàtẹ́ ọ́ fún yín mo gbé fún yín ẹjẹ́ àfẹsẹ̀ ìrajà mo gbé fún yín mo gbé fún yín. Ìṣe báyìí padúdà padúdà láàárọ̀ kọ́rọ̀ àdánà láàárọ̀ bẹ́lẹ̀ lónìí mọ̀ kẹjẹ́ ìpàrọ̀ kìíní ọ̀mí ìgbà táwọn agbábọ́ọ̀lù máa pàrọ̀ lórí pápá kí n gba páàbí wọlé lórí ètò tá a pè ní àdélébárí àrìn àkórí àkóyá bí ẹlẹ́bẹ̀ẹ́ kò kalẹ̀.
3: Ṣé ayé yóò ta orí fi ń sin ẹ̀yọ́ mọ́ àdàmọ́.

0: tó wà bí ẹ̀lọ́ ẹkúrà ló kọ yín bí lẹ ti ń pè wá o ẹ̀lọ́ ẹ ti wà bí ó kọ yín bí lẹ ti ń pè wá.
1: Ṣẹ́gun láti GRA.
0: Mr. Ṣẹ́gun láti GRA.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yá ẹ pa owó ìka tó ní ṣe pẹ̀lú ọmọdé.
1: Ọmọdé òjòbí àgbà òjòyè.
0: Ọmọdé òjòbí àgbà òjòyè.
1: Àgbà òjòyè. Ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ láì dálẹ̀ ẹ̀fẹ̀.
0: Ọmọdé mo fẹ́ kẹ́ ẹ parí ẹ̀ náà ni ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ láì dálẹ̀ ẹ̀fẹ̀.
1: Láì dálẹ̀ ẹ̀fẹ̀.
0: Ẹgbìyànjú.
1: Tó o bọ́ ọmọdé ọba tó pẹ́pẹ́.
0: Ẹnìkan ti kó tẹ̀ ti pe léyìn lẹ́ẹ̀kan ẹgbìyànjú lè ti ẹ pa náà mo pàtẹ́ fún yín Mr. Ṣẹ́gun láti jari àtàwọn jari náà wọ́n máa mú ìwé. Ẹnìkan ni wọ́n dùn mí ọ̀pá ẹ̀bìtì.

0: nínú ìròyìn àgbáyé ìrọ̀lẹ́ tòní náà. Gómìnà Adeleke bèrè fún àlàyé gẹ́gẹ́ bí àjọ EFCC ṣe gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n akoto ilé ìfowópamọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara pè fún ààbò lẹ́ka òfin ò fáwọn òṣìṣẹ́ elétò ìlera. Àwọn mẹ́tàdínlógún tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn ọmọ ẹran eruku Karambani Boko Haram káwọ́ sókè ó yọ̀ǹda ara wọn gẹ́gẹ́ bí ìgbéná wojú látọ̀dọ̀ àwọn ọmọ ológun ti ṣe ń gbéná gírígírí bí àjèrè. Láti ilẹ̀ òkèrè lẹ́ti máa gbọ́ wípé Abdul El Saheed jáwé olúborí láti díje dupò ilé-ìgbìmọ̀ aṣòfin Senate lórílẹ̀-èdè Amẹ́ríkà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Democrat. Àbóyin gbọ́ nínú ìròyìn okòwò wípé ilé ìfowópamọ́ àgbà ilé wa CBN ní pé àtúntò ètò ọrọ̀ ajé ti ń so èso rere o gẹ́gẹ́ bí ìdúró rẹ̀ ti ṣe ń bá ojú òpó pàṣípàrọ̀ owó ilẹ̀ òkèrè. Àbóyin gbọ́ nínú ìròyìn amúlòdò wípé Peter Okoye fẹ̀sùn kan wípé Jude ń bèrè fún àṣẹ ilé ẹjọ́ láti dá òun lọ́wọ́ kọ láti pé kí ó má kọ orin P-Square. Nínú ìròyìn eré ìdárayá lẹ́ti tẹ́tí sí nírọ̀lẹ́ tòní wípé balógun ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt lóbìnrin sọ wípé Super Falcons kò lè kó wọn láyàjẹ́ gẹ́gẹ́ bí ikọ̀ méjèèjì yóò ṣe máa kojú ara wọn nínú ìdíje WAFCON 2026. Tọ́ akínyìn o ẹ kúrò lẹ́ ẹ sì kú iṣẹ́ òní ọlọ́run ọba yóò pín kó àwa léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò ayànláàyò. Ìròyìn àgbáyé lamúdẹ́sẹ̀tì ìgbọ̀yìn láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ ìkànnì ìkejìdínníàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM tó takọ̀mọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá lóòkọ tèmi ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé ìgbà tí ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store tàbí ojú òpó Apple Store. Bákanáà lẹ lè bá wa dọ̀rẹ́ pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram tí mọ YouTube nípa títẹ Diamond 887 FM. Ẹ má wá yí kúrò ńbẹ̀ ẹ kúrẹ́rẹ́ ìròyìn àgbáyé náà ó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
1: Gbogbo wa la ti gbọ́ rí nípa iná ọmọ rárá tó ń pẹ̀mí tó tún ba gbogbo dúkìá jẹ́. Ìjàmbá yìí yẹ kó máa pè wá ṣàkíyèsí láti ṣàyẹ̀wò dáadáa láti dẹ́kun ìjàmbá iná lágbègbè wa ni. Rí i dájú pé ó fi ẹ̀rọ apẹni ṣàkíyèsí iná sínú ilé rẹ̀ kọ́ nípa ọ̀nà àbáyọ bóyá tí ìjàmbá iná bá ṣẹyọ. Má sì fi oúnjẹ sílẹ̀ sórí iná láì mójútó fún ìgbà pípẹ́. Ẹ jẹ́ ká kó àwọn ọmọdé láti má máa sá pamọ́ ṣùgbọ́n láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà ìjàmbá iná. Ẹ pa gbogbo àwọn ohun èlò iná tí ẹ bá ń kúrò nínú ilé tí ìjàmbá iná bá ṣuyọ. Rántí pé ẹ̀mí rẹ ló ṣe pàtàkì jùlọ sá àsálà fún ẹ̀mí rẹ.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tí gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: to a dupe fọ lọrun ba mi alara bi baba tin be ti o mo be to ni pa kapa lagbara lori n to da a le wule se oga gba baba agba oluso agba oluko agba oluse agba adani tan to dani tan oda wa tan ko da wa nu
1: ko da wa nu
0: a dupe eri ohun to ni kadara lo sakosu e o tori pa mo bi aye ti bere o mo bi ti o pare si asaju ogun la lo akaye ogun la bo be yan ba nbe lagbada meji arin re la funufuji Olorun le duwa na ni tun be nbe ki lo de da ni dupe awa dupe nti wa tori pe orijo tolorun fun wa na ni pe be ba tin dupe a ka ma fun yin lotun lotun ni nje olorun le duwa atumo ko eto ni wa o areti etotun mi eh baba onikasu alagba oluaye ni loke onigbe won si bebe pa sin to da to po gbogbo won temi ma da pe leyin ko tu me kunu emi sa fe re ni kankan eh dori pe be ma tin riya oluare ni sise mi ma won sa gbiyeju gbiyeju gbiyeju pe oro ri be gbogbo oro be lati so lori radio
1: abi
0: oro ri be pe bi en ta da ko awon odun ah oye ko dun amọ ki se bani lu ko je alaye ngbe ina salaye wọ́n bá ikú ẹgbọ́n wa tán lórí rédù ẹ̀rù páwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n ṣàdúrà fún yín
2: bẹ́ẹ̀
0: wọ́n sì rí gbọ́ bẹ́ẹ̀ ti sọ ju kọ́dà ju bẹ́ẹ̀ ti sẹ́ lọ wọ́n ní kúkúrú òde ọmọ nàìjíríà gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ ẹran wa níbi abẹ̀bẹ̀ sílẹ̀ wọ́n padà fara mọ́
2: nígbà
0: tí a fara mọ́ wọ́n ti wá sọ bí ètò yìí ó ṣe wá tọ́ ọmọ ìyá náà ló kù tí yọ wá
1: ọmọ mi tún ní àlè bàbá àgbàlagbà òjò
0: ọmọ ìyá àwọn ọlọ́wàkù tí wọ́n pè wọ́n kí wọ́n jọ sọ̀rọ̀ àmọ́ wọ́n ti bá èmi sọ̀rọ̀ wọ́n sì gbọ́ torí náà alága òní kaṣú tí ń bẹ lókè onígbìn àbí ní gbogbo agbègbè ni àyè gbogbo ọmọ ẹgbẹ́ àti olóyè ẹgbẹ́ akíyìn o ojú ni tiyin
2: ẹni
0: ṣíra ẹni ṣíta
2: bẹẹ
0: bá ń lé kaṣú lọ lọnà nù ebè ejò ní sanyin jẹ sẹyìn fún wọn tọ sàdúrà torí bí ẹ ti jókòó ni bẹẹ bá ní àwọn ọgbà wọn ọgbà náà ní sẹyìn pé àwa náà wà nígbà a mọ wá yọwà dídúpọ wọn tẹta àfi ọdà iná ìlà fi kí alága gan alága ẹgbẹ ń kaṣú lókè onígbìn
2: adúpẹ lọwọ yìí
0: akínyìn gan àtúnkọ́là mo tún rán olúwayé náà sí wọn pé gbogbo wa la sọ pé adúpẹ lọwọ wọn ò
1: bẹẹ
0: gbogbo wa la sọ bẹẹ àwa tuntun wí báyìí pé ẹsìn gan
2: adúpẹ o
0: ní agbára ọlọrun iṣẹ yìí ò ní dìṣẹ
2: àmì
0: sì ní kọjú ìjà sí
2: àmì
0: so ibi ọlọrun yanjú ẹ sínú di lọ sọ pé àbọ̀ mo mú àwọn àwọn tí wọ́n náà wá ń sẹ́nà wọ́n ń gbé iṣẹ́ tẹ ẹran wa
2: bí
0: àbọ̀ àti àbọ̀ rẹ̀ rí ní agbára ọlọ́run bí wọ́n bá ti pera kí wọ́n jọ sọ bí ilẹ̀ ó ti bí nǹkan ó sì sẹ́nu rí ẹ̀yin kọ́ yìí ẹ̀mi kọ́ sẹ́nu rí òun làwa lọ lè
1: mú gbogbo
0: àmọ́
2: ìdúró tí wà
0: tí ó fi sẹ́nu rí
2: òun
0: adúgbò fọlọ́run
1: adúgbò.

0: Diamond FM. Ibaye gbadun yin lo je wa logun.
1: Ore wa ri laju pon shamojuto lera re nipa se awon ogun tinda alafia pada sagwara le ti le se Green World International pese ibati awon jebi dogun bikini tonifying capsule okunrin tobirin ototo le ti sha for ma inu kidirin ti ke je ti doti so ni dolokun o fi be se bugbe kidirin ti o da pe mo yin mu keyin oba lai ti pe ojo omega 3 at omega 6 fatty acid eyin sise popolo wo se tubo won ji pepe to nti akin leyin fun eyin ju wa ta fi ni mo wura korako deep sea fish oil capsule ko se ma ni ogun ti gogun ti eje ruru ifun pa giga jora nu eje tun ta poju sugar ninu eje kasa deep fish oil capsule nu be ni pese o tun gbagbe oro mo wayi o big power capsule o nda fun okunrin egun atagbara ibalopo re ba ti so sele eyan okunrin ta iso seto seto to loyinbo pe ni prostate tabi jejere prostate prostate cancer prostate care ati prostate sure capsule lo ogun re pelu ogun to je ti le ise Green World o dominera lowo aisan labi ayewo lasan ile ise won lati mo gbogun tun be ni ego ara re ero igbalode ti ye ni wo lato kedele yo so pato nti be ninu ara re gbe se loni
2: office ile ise Green World Dua ni number 159 Adojuko Zenith Bank Surulere ni Lulorin 09025500014
3: tọjú ẹmí ẹ wọn ni wàhálà ń pa àyàn àwọn ganan máa ń sọ bẹẹ wọn sì ní pé kò ṣe kínní kò ṣàkíyèsí àgọ ara rẹ èrè ńlá ni eléyìí láti fi kíyín sórí ètò lónìí tó jẹ pé òdúlé ètò kì í ṣe àìmọ̀ fólókó mọ́ ẹgbà bẹ́ẹ̀ kì í ṣe àìmọ̀ fólókó mọ́ òun náà ni Green World kí ni Green World kí ni tó ń gbé dání tó ń tà tó ń fẹ́ kẹ́ ẹ wá bá wọn rà òun náà ni nípa àgọ́ ara yín nìkan nìkan ni o àti àyẹ̀wò àwọn nǹkan kan lórí àgọ́ ara wa bó ti máa ń tó bá dàbí pé ó fẹ́ ṣọwọ́ bákan bákan bákan àti ohun tá a lè pè ní àwọn ẹ̀kọ́ lórí àwọn àgọ́ ara wa ohun tá a jẹ àti bẹ́ẹ̀ lọ wọ́n sì ni wọ́n ní máa ṣe nǹkan náà tán máa ń lò wọ́n á fi diagnose gbogbo ara yẹn pátá báyìí wọ́n á fi ri pé tọ̀ ó dà pé ó kù díẹ̀ káàtó ń bì ohun tó wá tọ́ tó yẹ wọ́n á tọ́ yín sọ́nà látàpá abẹ́ ẹ jẹ́ ká máa kí aṣojú iléeṣẹ́ yìí àwọn náà ni ojú náà làwọn náà wọ́n ń ṣàmọ̀ fólóko náà àwọn náà ni Adébáyọ̀ Ọlátúnbọ̀sùn aka Bossman kóòtù tún ti dórí àtẹ ètò fún ti tòní ẹ jẹ́ ká ṣe kíni ká mú báírò wá sẹ́gbẹ̀ẹ́ ibì kan a lè máa bèrè àwọn ìbéèrè kankan tá a pè tó bá di pé wọ́n kúrò lórí ètò fún ti tòní ẹ má gọ́ o Bossman ẹ káàbọ̀ sórí ètò.
4: Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹni tó láǹfààní láti máa gbọ́ mi ẹ tún yín dédé oyin sókè ẹṣẹ́ nìkan náà láǹfààní ẹ bá rìkọ́ọ̀dù ẹ kóun náà tún lè gbọ́ torí yóò tún ṣe yín láǹfààní mo yín máa ń sọ kò sí ẹpísòdù tá a ṣe tí kò ṣe àwọn èèyàn láǹfààní àwọn ẹ̀rí tá à ń gbọ́ ó múnú wa dùn pé à ń ní ipa nínú ayé àwọn èèyàn ẹni tẹ́ ń gbọ́ mi ń sìn yìí ẹ̀yin náà ní kẹ́ ẹ wá make sure pé tẹ́ ń gbọ́ yìí ẹ fi ran ẹnìkan lọ́wọ́ mo like woman kan wọ́n ti dàgbà dáadáa mo fẹ́ sọ pé lábẹ́ ọ̀sẹ̀ yìí èèyàn méjì ni mọ̀mọ́ yẹn dìdí ìrànwá wọ́n ń fún ní fóònù nọmbà wípé àwọn gbọ̀n kankan ẹnìkan táwọn dẹ̀ darí wá in tó fún àwọn padà ní feedback ó múnú àwọn dùn.
3: orí ètò náà ni wọ́n ti get contact.
4: bẹ́ẹ̀ni wọ́n wá fún ẹnìkan ní contact mi again ẹni yẹn wá fún wọn feedback pé nǹkan tá a diagnose ó yà wọ́n lẹ́nu pé a get orísun nǹkan tó ń ṣe òun ipò òun ò tún wá lówó ẹyọ kan péré ló láǹfààní láti infact tí ìta máa fi ń ṣe detoxification lásán ni woman yẹn ra nǹkan tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lórí detoxification lálẹ́ yẹn tí ìyẹn nìkan ni woman yẹn láǹfààní àti rà lọ́jọ́ tí mò ń sọ yìí ìyẹn ló wá ń sọ fún wọn pé àfi bíi pé tí ìyẹn ló fi nǹkan tó ń ṣe òun síbẹ̀ kò tí ì ra nǹkan míì di ba ẹ ń sọ̀rọ̀ yìí ẹni yẹn wá òkè ló wá sọ fún yàn yẹn pé ibi tẹ́ rán mi lọ atátó iyọ̀ dùn o ibẹ̀ yẹn wà òkè gan òun náà woman yẹn tún wá ń sọ fẹ́ lómi so mò ń sọ fún yín rọ̀ ní àṣálẹ̀ yìí gbogbo ẹni tó ń gbọ́ mi àǹfààní ni iléeṣẹ́ wa ń ṣe wá mo wá sọ fún wa Green World tí àwa fi gbé dání lẹ́yìn tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ tá a ní látara company yẹn a rí i pé wọ́n dá yàtọ̀ àwọn dìdí mú bí iṣẹ́ ni pé health number one ni wọ́n wá ti ṣe gbogbo nǹkan tó máa jẹ́ ká wà lálàáfíà wọ́n ti ní àlàkalẹ̀ fún kẹ́mọ sọ wọ́n ti ní àlàkalẹ̀ fún gbogbo ohun tí ó sọ̀yàn di alálàáfíà láyé wọ́n ti ní àlàkalẹ̀ fún wọ́n fẹ́ kí a lo ọjọ́ tí ọlọ́run kọ mọ́ wa láyé ká lò pé pérépéré wọn wàá fẹ́ ká lò nínú ìyà wọn fẹ́ ká lò nínú òṣì
3: àbí
4: inú àìsàn wọn fẹ́ ká lò nínú àìsàn wọ́n fẹ́ ká lò nínú ìlera tó péye
3: àìsàn a sì máa dín ọjọ́ orí ẹni
4: kò torí tí àìsàn bá pọ̀ jù
3: a máa dín kù
4: kódà yẹn ògbìyànjú ò ní fẹ́ live long tí àìsàn bá ti
3: ẹ lò mí nǹkan tó bá ti pọ̀ jù gan yóò máa gbàdúrà kú fọ́rọ̀ ara rẹ̀ náà ni
4: ọlọ́run ṣàánú ẹ jẹ́ mọ̀ pé gbogbo nǹkan tó wá máa ń di bàbàrà sí wa lára yẹn die die ba e lo ma accumulate kilo wa ye ka ma se time to time kilo ye ka ma se lekokan kilo ye ka ma se lori kori
3: ko to di pe o ma sarajo
4: ko to di pe nkan yen ma sarajo ni mo wa fe ko wa lale e to ye ka ma se lori kori ma ko wa then e to ye ka ma se ni ekan ilare ma ko wa lale I am speaking on the topic detoxification iyen ni pe akole ti mo pe ni iyo awon idoti abi amomo jele to nsara ni ewu iyomo kuro lara number 1 bawo ni ara wa se nri awon kini mo fe so fun wa pe gbogbo nta nje ta mu they are not pure in fact emi ta misimu is no longer pure the oxygen you breathe in o ti ni awon opolopo nkan to ti lumo ninu afefe teyin ori sugbon ta ba ti mi simu awon eti o da nbe o ti ni bi ti won ti lo mo sodo si afefe niyan o nkan ta mu bi omi ti won ba sayewo omi telomi mu fun wa mo pe omi to mu is not pure water even the pure water we are buying is not pure eniko mo pe what do you mean be ni mo so fun e awon kan ni a se bo mi no kill awon gbekele I still want to tell you ipe eto tun gbekele to turo po won to pure ye I want to tell you po won na tun ni alebu te is not 100% pure ewo lo wa pure e ja ma gbon ti won so ile se nilo in ti mo so ya to lowo ati mekunu ati borokini eni lo ke gbo bo le se detoxify body system yi taison fi ni mo korajopo ba se nje ta se mo lojojumo e je so fun wa won ti so fun to e ka ma je lojojumo we need the 6 classes of food o gburo pe keke bi balance diet to e ka ma je karawale wa edi and low carbohydrates just little amount fun energy
3: iyan won eroja to sara lore
4: beni ani lo protein for some amount also ki a le mo ri awon vitamins ati minerals ani lo enzymes ani lo lipid ani lo fat ani lo oil ani lo water gbogbo nkan yi lara ni lo lojojumo a wa ri won je in their appropriate proportion a je won ni dede osun to be ka fi je won a wa nse asije won iru carbohydrates ni Africa ni Nigeria o la man je ju ohun de lo ye ka je kere ju ta ba tun fe je agboro fi awon fegis je to po iyen ni awon ewebe ka fi je kini mo npe lawon carbohydrates awon je abudiwo bi rice bi amala bi eba bi fufu bi yan bi semo gbogbo ohun je tun ta nje tin kunu yen they are to give us glucose energy la fe lo fun ka fi se daily activities wa kekere lara nilo ta ba ti wa je laje ju bayi eto ku nbe o mama fun wa ni excess glucose awon ni o ma wa wonu bloodstream lo ngba ton ba ti po junu ara non di to sugar fa awon eyan e wa ja wo bo wa ni awon ara wa se nwa toxic ina ni pe mo ti so fun wa pe nu afefe an fun ewu sinu ninu onje ta nje anje nti o da gbogbo awon ajeju ora ajeju epo ajeju ororo ajeju magi ajeju iyo gbogbo yi they are toxic to our system won je n to je ewu fun awon eyara to wa ni inu fun bi edo fun bi kidirin fun bi intestine wa inu fun elomi inu re o se ga ki elomi yo dabi ponji o da elomi yo dabi para re nru kaakiri leyin to jeun ton elomi de ni bi kini ba se nsarajo die die ni o mo so system e di alailagbara mu ki le wa se tori ko si ba se fe je ni bi ta wa bara wa yi o ta je ti o pure to e pe ntara ni lo nikan la wa je rara awon ibo yen de tun won ju gbianju die tori pe mo ba won gbe da mo ba won se die gbogbo ba ta ba ni means lati jo se diet aba ni get together aba ni apeje ti company se ta won white yen po nbe aba lo soki odo won a jo je ajo mo sa mo na gbogbo nkan yen mo ma nko lara won pe awon people yi won gbianju won ni genti o ni sara won lanfani so awon o fe pe ki yen je nkan ko wa se mo wa bi o se jade bo lodo wa nbi a ke npa ta ba je ka sa ti je kinukun bo e ma wa wo ri to ra le saku nle yi in ta ri na la nje fine bo bo se nje yen mo je ki asan ki o mo le ko to mo rura re ki gbera re wa bayi mo je kan gbe e wa sibi to ti toju ara e mo gbekele awon ogun te nlo te fin ki awon aisan mo le te n pe ni pain relief lori sirisi e gbekele pe sara mi wa okay e wa yera yin wo na gbogbo awon to wa lo n confirm pe awon tin sayewo iru ti wa ya awon o ti riri o lo ni enikan to so be bi pe into job ba na se fun won bi kan but ngba ta won star shit ti wa yi fun o da bi kun o riru eri
3: agbo hun won lori eto fun ti
4: ta agbo hun lori eto fun to ni e de tun gbo ti woman yi lati ekoko lo
3: se ka sare de be
4: eh gbogbo yin tin kan rin kaakiri lara yin te le da nkan se mo tin re yin gbogbo gba tin se gba tin sawo ayewo gbejade a wa fun yin ni telo ni seju perete awon kan yo de le ba ri po kase re nle Greenwood mo lata to iyodun e ja gbo ka gbo eri latenu momo yi
5: to kini oruko yin momo
6: osenatu kengba
5: e mo soro lo banu
6: osenatu loruko mi emi ni taye more nike tin se mi n ka kiri ara mi o wa fe kolon ko gbe mi lekere kin ri baja
5: eni e soro kan nisin eni kan to gbe yin wa do wa njo ni
6: ke to kin to
5: ko ti lo si ibole
6: ti lo si janara abi olohun wi pe n ba mi lara mu abere tan fun mi won te won worry mi ni gbogbo ara kini won sa nka ki ara mi in lesi ni pode mo wa fe fi lolohun fi wa ni mo pade baba abu lo fi wa ni kin wa odo yin
5: gba ti wa le se Greenwood ni suru lere nlorin
6: ni suru lere nlorin
5: Lẹ́yìn tẹ wá rárá ìwọ̀nba ogun tẹ rà kí làwọn yàtọ̀ tẹ rí.
6: Ah, mo rí yàtọ̀, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo rí yàtọ̀ ńbẹ, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹlẹ́
5: lè lọ ẹ̀rọ ata mọ́ tẹ́lẹ̀.
6: Ẹ̀bà yìí lè lọ ata kí n lè fọwọ́ lọ ata tá a mọ̀ ń lọ mọ́ tẹ́lẹ̀.
5: Bọ̀ nísìn.
6: Nísìn ń lọ fúnra mi, nísìn àti mọ́rẹ́ ni kẹ́ mo sì rìn dọ́dọ̀ rẹ̀ o, kọ́mọ mi tó wá fi mọ sí nípàdé mi, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
5: Ọlọ́run sì ni ètò kù náà yóò lọ tán tẹ bá tún ti ra ìwọ̀nba ogun sí. Ẹ ṣeun, ẹ làlàáfíà.
6: Àmì Ọlọ́run.
4: Mo pe gbogbo wa ti farabalẹ gbọ momo te ba gbọ eji momo e yanu momo te ti mo n ba yin soro yi odun won din meji ni 80 78 years old woman no n ba yin soro yen ton lawon rin te ba ri bi ton lawon rin yen almost o jin gan ni ti o se kekere o iya yen wa fe wo pe ata to mo ma n lo tele funra o because ata lowo ni iya yen ma n je won ki n ja tero ati gba ti sickness ti mu won to ti ki won mole won le dan kankan se mo no wa wa do wa la wa get orisun to yo won lenu won lawon lo ta funra awon ede gbo bi ton lawon rin nibi ti alaafia ti dara wo na ma wo re ran wa ma bo si suru lere adoju ko senate bank ni suru lere e ti ri shopping complex white and yellow abere Greenwood lo wa nbe e ma bo e si ma pe sori number te ma pe si on kohun to wu ke fe bere e ma pe sori number yi na 08063723539 boya yin se n te phone abe n wa kalamu te lo 080 le ma pe si 63 72 35 39 number to ja sodo consultant wa na niyan e ma gbo gbogbo to ye ke se gbogbo to wu ke fe bere e free lati bere ile ise Greenwood wa fun yin fun itoju aisan ka aisan to wu ko je gbogbo awon to wa sodo wa leni gbogbo en te n wora e mo wora yin ran o awon aisan kan wa to tin ka kiri igboro nsin yi e ma je ki todo yin kan lekun ke to wa sayewo ke to wa dena re o da ka koko dena aisan awon aisan kan wa to e pe won mo n gba ogun to po nigba ton ba ti wole si yin lara but e ba tete wa ta tete get won ta treat won early kekere ni te lo ti nkan yen o fi lo patapata mama reti yin latola ago mesan aro si ago mefa irole la ma wa office lati monday di saturday la wa nbe suru lere na ni adojuko senate bank ni suru lere e ti ri le se wa Greenwood le nbo e mo wule e mo pe sori number yen to ba fe ruju 080 le kan si 63 72 35 39 e ja gbo nti awon Greenwood tun ni fun wa nipa ti awon agbe won fe ki awon agbe wa mo lu fertilizer to n fa wahala fun ago ara mo won ti se Nutriplant organic plus fertilizer ti awon agbe o mo lu ti irugbin tan ba fi gbin ti o fi pe won ti won jere bakan na ton ba ti jere tan won a tun lo nkan tan ba lo fun a tun wa sara ti wa na lore ko ni je fertilizer ti o mo mu ki edo mo ni yonu fertilizer Greenwood teyan ba n je tan fi se gbogbo nti e ba je sara yóò jẹ kára wà okay so ẹ mọ bèrè fún fertilizer yẹn náà ó wà very very important a tun pade ni ose tin bo lagba lowo Olorun emi ati yin ayo la fi mo pade a oni fi aisan logba mo gbera ebo kan to gbe wa o dabo mo pe sori number ti mo so yen na 08063723539
7: ire o agbe alaruje ataladan nla se efe gbara lugimo ke mo ba sase danu lala oko ani takitiyan yin mo ba ja sasan lorun ebe greenwood organic fertilizer labani se le to so gbugbu agbe doge greenwood organic plus fertilizer danwo ajebi dan ajile ki ba tini ale ba si tun ni fertilizer greenwood to ba se agbado bo se su bo se ge kuda to ba ti gbagbara greenwood organic fertilizer o da gbinu bo ba wa se lani tabi watermelon koko ni anamo ibepe ope oyibo ope eyin timoni atani efoni okababa tabi alkama kuda to fi mo gede agbagba ati were ese gbogbo l'office greenwood
8: ni number 159

0: wá sílé tó bá tún wá ṣe tán o
1: rẹsìnù ẹ rẹrẹrẹrẹrẹ bẹẹ sìn alábíyàn alábíyàn alábíyàn.
0: ọ̀dà ẹ̀ka alẹ́ ẹ̀kú nídìí àsìkò yìí gbogbo tágùn ìkànnì yìí ń fẹ́ dé ẹ̀kú gbìyànjú ẹ̀kú iṣẹ́ látàárọ̀ ẹ̀kú kò lè dáa ọlọ́run ọba nínú àdúrà ni yóò dé ìgbìyànjú
1: ìgbìyànjú
0: ìgbìyànjú ìgbìyànjú
1: ìgbìyànjú
0: ìgbìyànjú ti ẹnu ò ní dàálù wá o
1: lọ́gbọ̀n
0: báyìí káàbọ̀ sórí ètò yìí ètò wa ni òpó múlẹ́rọ́
1: dò mí mí mí mí
0: lórí ìkànnì diamond fm ìkànnì tí ń tàn yẹn ìràwọ̀sán tí ń gbàgbà lẹ́rù
1: the shining supreme
0: a tún ti wá balẹ̀ bàgẹ̀ lálẹ́ ọjọ́ tòní ọjọ́rú wednesday pẹ́kẹ́tò lè máa ṣe kí ni
1: kó máa tò
0: bó ti
1: yóò
0: kí gbogbo òdílé ó lè máa tò bó ti yóò tò kí gbogbo ilé ayé ó lè máa tò bó ti yóò
1: tò
0: lónìí ẹsìn bá àti máa ṣètò pé lábala lábala la máa mú ètò abala kìíní abala kejì bá àti máa mú rẹ lórí ètò gbogbo ẹ náà láàfẹnubà lónìí lágbára ọlọrun bàtọdà ayé àti ọrun bàbá túndé azeez ọlọyẹwò àlórúkọ tèmi ọmọ bíi ni ọmọ wa ṣàlàyé ìbá àti tó lábala lábala tó ráwọn gangan ni ìyá ètò ìyá ètò ó wà
1: ìyá ètò bàbá ètò ọlọrun ló ní orí bẹẹ ẹkúlẹ làkàràlẹ rẹ wà lákérò ọnà akínyín tẹsọ tẹsọ akínyín tológun tológun àwọn akínyín ti diamond ti diamond akínyín gbogbo bí tẹ́tí ń gbọ́ wa láṣálẹ̀ tò ní ọ̀dẹ olùbí ọ̀sẹ̀ tó lu atábí tẹ́tẹ́ ni pé bí tẹ́tẹ́ wa bá jẹ́ àtijọ́ pàdé lórí ètò lónìí ọlọ́run ló tún wá ní kí tẹ́tẹ́ wa ó jẹ ó wá mú six months show pàpàpàpà súbẹ́
0: ọlọ́run
1: is a good news akínyín ẹkú dédé àsìkò yìí ní gbogbo bí tí ẹ ti ń gbọ́ wa láṣálẹ̀ tòní ẹ̀yin ṣàwọn ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́ ẹ̀ ń wo gan pé kí gan la ń ṣe lórí ètò òpó múlẹ́rọ́ la pé ètò gẹ́gẹ́ bọ́lọ́ yẹn ṣe sọ kínú ilé oníkálukú bá lè tùbà kó lè tùṣẹ́ kí lẹ́lẹ̀ máa lọ lóní sẹ́lẹ́ńsẹ́lẹ́ńkẹ́jọ́ kó mọ̀ sí ìdàrúdàpọ̀ kankan kí ìyàwó mọ̀ kọ́kọ́kọ́ mọ́kọ̀ ya bẹ́ bá sì kọra yín oníkálukú mọ̀ lọ lálá
0: àfíà
1: ejù
0: bẹ́ẹ̀
1: ẹyọ kó mọ̀ sí bó ba pa bó ba bù lẹ́sẹ̀ òkè lè mọ̀ sí affect àwọn ọmọ ọlọ́mọ ayílẹ̀ pé wọ́n wálé ayé o ẹ mọ́ affect life
0: àwọn ọmọ ọlọ́mọ
1: òun làwọn ṣe wá ṣe àgbékalẹ̀ ètò òpó múlẹ́rọ́ níkànnì diamond fm abala méjì ló wà lórí ètò abala àkọ́kọ́ láti máa ń ka lẹ́tà tó bá tẹ̀ wá lọ́wọ́ láàrin lọkọ láyà láàrin ìdílé gan nísàn tán fẹ́ ká gbé yẹ̀wò lórí ètò á kà á náà bẹ́ á wá ju sẹ́yìn ara lẹ́wà mọ̀ gbàbí ẹni gbàgbọ́ òtún mọ́ra yín lọ́wọ́ ẹ mọ̀ jọ gẹ́gẹ́ bá a ṣe máa sọ six lè ṣó lọ́dọ̀
0: tèmi
1: kí náà ò ṣó lọ́dọ̀ ọlọ́yẹ ẹ mọ̀ wá sọ pé torí náà ló ṣó lọ́dọ̀ ọlọ́yẹ ọmọ bí òun tó ń ṣe tàbí pé torí pé kinní kan ló ṣò lọ́dọ̀ ọmọ bí ọlọ́yẹ òun tó ń ṣe rọ o ìlú gangan ni bó bá ṣe kọjú sẹ́nìkan
0: ẹ̀yìn
1: ní kọ sẹ́lòmí ejù bẹ́ẹ̀ abala kejì láti máa ní káwọn ọmọ kéékèèké ó lọ sùn lọ́sẹ̀ tó ní gbogbo ẹ̀yìn tá ẹ ti fi ìbéèrè ṣọwọ́
0: pátápátápó
1: èyí ni láti sọ fún yín wípé àwọn ìbéèrè yín dókítà wa ti bá wa dáhùn.

ilé ẹkọ yìí fẹjú kẹkẹ débi pé ọpọ ló ti rúlà ọpọ ló sì ti bá a lọ ògbómúléró ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ òsì rẹ ni bárò rẹ ni bárẹ wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po ògbómúléró èyí ló jẹ́ kí Diamond FM ó ṣayọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ka ògbómúléró àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hìn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Ògbómúléró ẹ fàyílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu Bukola Omobori Owó ọmọ bíi àti Babatunde Aziz Oloyewan. Ògbómúléró aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlà kọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò ògbómúléró.

0: ojo loju are di o ma ba pada wa jo ti je teja ko ma ba pada jo te de ko ma ba pada jo ti konko e dakun kini ki omokunrin yi o se n to mo birin na se so boju mu kini ko se nbi toro de duro yi bo ni ko ti fa bo won ti fe yanju e 0916159011 loju opo opo towo bi elu e kale e se won opo mo le lori adupe amen
1: baba bi nti laye lo nso
0: eh e se won egbon mi nse won
1: oju te la
0: to
1: ko e obi la fe fe oko
0: ben sir
1: abiye
0: agboye
1: eh okunrin na ko na ke la wa iyawo ti e ti ta se iyawo be o ba fe re iyawo egbon lowo o ba
0: iyawo egbon to na wa ngbe to na ngbe okunrin wa le ti wa nsun be mo ju nko boda
1: okunrin mi wa mi be olo le loju
0: to
1: ilo ye ko ngba gba mi sita o ba mo pe oni fe so ju ala ko ko ga ke wu nu ale ke wu dada pe won fe ti sita to ba de tu poju atun le ba ro pe iyawo ti ba ro pe a ko gan lo pa
2: Order.
0: To
2: o beta ki yawo gan inu ile oko re ti tin se yen gan ilu won gbonte
0: n tan wi na nu
2: yawo egba yen gan ba oba mori buku so enu to je pa
0: seri n tan wi na
2: ko ti ko wa ko wa oke
0: ehn ki wa ni ko mokunrin yo se nbi toro de duro ni isin pelu yawo egbon ti won jo wa nu compound kan na yi
2: to ba je ku omo ata e ba ni yen Toki ma de gan lohun
0: yo na yo lu bi benbe na bi aje
2: to do ro da bo ni
0: ben
2: o beta ki okunrin ni o gba gba ni ti ta fo mo ti o ko gba ya mo ti
0: tan oda oda ami aduko e seun ya ojo ni teyin na eh e mo je adaro lori omokunrin yi nikan o toro lohun ti fi lomo iya yi o si ti ni pe ohun o se ohun si ti fi le saye re bo n ba ti wa fi lo to ti pe ohun o si to ti fi le saye re se ohun won tun wa laju le ko mo gbokun wa nu ile lele to tumo si pe o se se ko lohun fe fe oko yo wa fe oko sinu ile ibi to won ategbon ohun jo ko ti o awon omo awon si wa nbe pelu ohun e ja wo oro yi ka wo laro jine daada nti mo fe ka wo nbe nu se nti omokunrin yi se so ti poju kini ko se gan toro yo fi loju tu to ni kaluku o fi maye re se n to mo birin se so na se se ko ti poju ko ti koja ya ara re ki bo la sino abona abayo tori pe o ti fe dapo mara won nisin bi omi gbona ati tutu elu
3: e kale
0: e seun
3: oluse agutan fun ise abiye mo
0: adupe e seun
3: seri moke omo bi
0: adupe
3: moke ina pe ku eto
0: e se gan ni sir
3: seri nile yoruba
0: beni
3: on to se yen wrong
0: ti yawo se abi toko ti aburo oko se
3: aburo oko to soro si yawo egbe
0: okay
3: nigba ti egbe ku
0: okay
3: ti o ba wu ko nigba to ba de ni okunrin miran o n lati jade ko nu le yen ta ba wo weru tori kini lati se ikeregun e pe naomu yawo omo e yawo e se pa meji ni
0: beni
3: ikan o le farada o lo
0: beni
3: e ri pe mama oko fun re o lo fi loko ninu agbole yen so to ba je pe ni e fe se da to okunrin e ba wa se lo e kan na dada lokunrin e to ba wa obirin wa sinu le se le ko na okunrin e gan o ni tiju fun ra e
0: o ti ma lo
3: sun lo to fi lo o si correct o
0: to
3: ti o ba to ba wu o le gba
0: ti o
3: ba
0: fe ku ninu ile yen e seun
3: ti o ba fe ku ninu ile yen a gba ṣùgbọ́n nígbà tó ti gbà fẹ́ lómi ó ti lè fẹ́ kó kò nù lẹ́yìn ẹ ṣe kú ètò
0: ibi tí mo fẹ́ ká yanjú ẹ̀ pé bí ọba wa ti kúngbà tó ti lóhun ọgbà tọmọkùnrin yìí sì ti fi ilẹ̀ yìí ǹjẹ́ àyè wà fún nílẹ̀ yorùbá àbí ká wò nínú bí nǹkan orí sọ yẹ kọ́ máa gbókùn wa nù lé kí wọ́n máa wá sùn mọ́jú èmi náà sọ eyin ko ni mo ba baba mo ti be ko eyin ti e ti mu point to da jade so ya ye ko ri ko mo gbokun yin wale mo wa sun emi na so bi pe inu bible gan won jogun yawo fun yan inu bible ara je pe olohun obinu siru eni ti mo ngbiyanju ati so yi won so poju oti la lo to loju ti la sugbon oju ba wa la ka mo foju egbo tele ni elu e ka le o e ti wole lera o
4: ela ko
0: e mo ka le lera o
4: omo re atomo un
0: to
4: to ba pada ya ti an ba dagba won pada jo kun ogun ni dede koni si
0: koni si ke da ogun mi mo gun o
4: ni la to si ngba lo ri zai pe to ohun o le se
0: yo ko e
4: ko leto lati gbe okunrin wa a je ko fe lo na ba si fi lo ko le ko mo lo tori lo wa si lo ti to ye ko pin to ba wa nbe ko le pin ko awon omo re mo
0: Oda, e seun foju woye ti yin.
4: Adupe,
0: se omobirin yi e seun foju woye ti yin na mudupe o. Ara ibere na re o, pe se omobirin yi leto lati fi oko mi sinu ile yi, ka buru oko re na o si ma gbe be, koko mi o si ma wa be ko lohun ko ti wa foko koko ma gbe pelu re. So leto re ni nle ko tu ojire, ninu ka woju moral wo so mo polo atogbon lowo rara sa. Elu e kale.
1: Ah, oloye.
0: E mo kale baba.
1: Adara buni
0: Ami Christi
1: eh ni sise o
0: Ami Oluwa
1: eh ni toju le mole
0: la Ami Jesu
1: ati ri pe omo fi ti sa lo be
0: o lo muse lenkeji ni am muse wonu ara won ni
1: won wa kole
0: dale kole wa
1: ololupe yi lati dajo ni
0: e seun baba ojo ni tin
1: seri e mo je ka ma fi gugu oro sawe wa
0: e seun
1: nigba wa se o ti awon baba wa se ta nya kuro nbe lojo toni oluje ki aye ri bo se ri
0: ato mo bu be
1: ye gbo pa wa to lorun pe sodo ti aburo de wa ri pe aburo re o wa re ko ru awon to je family ninu ile e gan ma so pe awo yawo egbe yi e ma je ko dira dada
0: mo
1: sodo to je ko ma tu aburo yen un gba to wa ri bayi o to da bi pe egbon lo abi
0: inu
1: le te wa so yen se egbon lo kole yen
0: eh egbon ataburo won jo ko won jo nse business kan na ni
1: egbon ataburo
0: lo ni won jo ra le ti won jo ko
1: aburo to si egbon yabi
0: eh
1: to ti yawo yen
0: be ni
1: ah e ri gba to ti da bi pe yawo yen o gba be yen o ni eto rara lati ma gbo ku fa sibe
0: se
1: ri aburo yen gan o je ni to da ni yo so ko re to wa ye o le so bo si lupa yo o ya wo to ma ko won gba fa bro o gba fa bro bi yen ko jade sita
0: oda eseun
1: o lo fe
0: oko ti en ta
1: o ki bi ele
0: o tan oda adupe eseun ojo ni tin nu ele ti baba wi yi lo to ko jade ta ko lowo ko ti en ta awon eyan kan tun wa pe to se bo bimo fun won sa won omo oni leto sogun baba ati won ni e si ani pe ko jade ta o leto ku mo pe gun awon ton omo se won le pe gun awon omo kekeke fun won lojo ori ti won ba pe fun won na si ya iko na ni mo pada pin fun re si ya yo wa ni pe aye tohun re ohun le mo kun wa be bo se wo ohun sa ye gba gbogbo ohun ti mo fe atana si re keni to loro yi ni o le mona ti o gbagbe oro yi kale ati pe bo ni o se sagbekale re ti o fi yo lototo ti yo ba tin da to mi ti fe da po mo ra won yi to ti fe da po mo ra isi ti fe da po mewa yi ni isin ti won fi suru yanju e lototo to ni ka lu ko ma yi ara re elu e ka le e se won e ka le o
1: yi ma tin de po pro oko yen
0: be ni
1: ko ma ni ara re la la la
0: eh eh
1: o ti o bene yen le street board
0: okay
1: to n ka o ba te ba lojo e
0: eh okay.
1: Oyo lo pa igban re ba.
0: Okay.
1: Tore okunrin ti n pe wale. Won tin jo n ti koko ri oju. Ta we yan oju lare.
0: Ko
1: ba pon pe weri wale. Ko no po ma ri je ru. Ko pe si aye.
0: E mo gbagbe pe inu agbole kan na won jo n gbe o.
1: Ko si n to furu n be.
0: To.
1: tó bá jẹ́ pé ní orí dọ́kúmẹ́ntì tí wọ́n ti sanra ilé sanra ìtọ́jú pẹ̀lú tó bá jẹ́ orúkọ ẹ̀gbẹ́ àti àbúrò tó wà lórí
0: ẹ̀ bẹ́ẹ̀ ni
1: kí wọ́n ta
0: lé yẹn
1: ẹni tó jẹ́ àbúrò ọkọ kó náà mú ààbò tiẹ̀ so bọ́jọ́ náà wà wọ́n ló fi lọ́kọ́ lè jẹ́ ní ìrẹ́kọ̀ọ́ ní ìjẹta ọkọ̀
0: ọ̀dà ọ̀dà ẹja tún tẹ̀ wájú ẹ̀lú ẹ̀ka alẹ́
5: ẹ̀lú
0: ẹ̀ka alẹ́ òkú múlẹ́rọ̀ rẹ̀ o
5: ẹ̀ka alẹ́
0: o adúpẹ́ ẹ̀ṣẹ̀hùn ẹ̀ṣẹ̀hùn
5: ṣe gẹ́gẹ́ bí mo yé tèmi
0: ẹ̀bà
5: ìyá ọ̀hún gangan ó ti lẹ́tọ̀ọ́ sí ìyọ ọlọ́run àti ìyọ ọmọ ẹ̀dá ádámà
0: ọba tán
5: torí lápẹẹrẹ ìná ní kọ́kọ́ sí yẹn náà
0: kò sọ́kọ̀ lọ́kọ̀ o tí ó sì iná náà látún pé nìkọ̀ lọ́kọ̀
5: iná látún
0: tọ̀ ọ̀dà
5: àbúrò ọkọ tó wá fẹ́ràn rẹ̀ òun tó wá tó ń gbé tó gẹ́gẹ́ bí pé ààrẹ yìí ṣòkúta
0: ẹ̀bà
5: bóyá táwọn bá ṣe é báwọn ó lè ibẹ̀ yìí bóyá àti wọn sọ ìdí rẹ̀ nílànà ìsìlámù
0: bẹ́ẹ̀ni
5: ọlọ́run lè fara mọ́ ọkọ ẹ̀dín méje tó wá ń jẹ àbúrò ọkọ àwọn jọ dáwó kọ́lé àtẹ̀gbọ́n gẹ́gẹ́ bí tí òun tún wá fi lọ ẹlòmíì ní sọ tí wọ́n á gbé fún lọ bá ń tà
0: torí ọlọ́run
5: gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi kí wọ́n pe meeting ní family kí ó máa fọ́ kù nínà
0: tọ́
5: tó bá wọ́n fi yan ọmọ fẹ́ gbógun ọmọ gẹ́gẹ́ bí ayé mẹ́yẹ ní ẹgbẹ́ ní ọkọ̀ wíìlì kalẹ̀ táàmù tún lé ní ẹ̀tọ́ sógun tó yan ọmọ fún pípẹ́ èyí wọn tún kọ́
0: kábíyèsí
5: ọlọ́run tó kọ́kọ́ tó bọ́ bá bá sì ní pé fàwọn ọmọ náà yóò gbé ìyá ọ lọ́wọ́ tó bá mú sí ìbáàdì náà tó àmọ́ gẹ́gẹ́ bí wípé tó ẹgbẹ́ àbúrò ọkọ tí
0: òṣèlú
5: jábá fún ọkọ kù ló mọ.
0: ọ̀dà ẹ̀ṣẹ̀hùn ojú òní ti àdúpẹ́ ẹ̀ṣẹ̀hùn ẹ̀lú ẹ̀ka alẹ́ ẹ ti wọlé ẹ̀ka alẹ́ o.
6: ẹ̀lú èmi mo dúpẹ́ padà láti
0: ẹnì inú mi dúpẹ́ ráyè wọlé
6: padà tó bá padà já sí ìta tó bá padà tó bá kọ́kọ́ pé kọ́ pé kalẹ̀ yìí pé kó béèrè ọkùnrin ọ̀hún padà lè ṣe jàǹbá fún un kó tètè pé fámìlì pàápàá ni ìkan yẹn kì í ṣe tó lè ṣe pé kọ́ mọ̀ padà fún àbúrò ọkọ̀
0: òun láì kó tètè pé fámìlì pàápàá
6: kó tètè pé fámìlì
0: pàápàá ọwọ́ ìpẹ́nsà kéékèé ẹ ṣeun
6: kó tètè padà padà pé wọ́n padà pa àbúrò ọkọ̀
0: òun ọkùnrin yẹn ni yóò ṣe padà jogún lé ẹ̀lú ẹ̀ka alẹ́ o ẹ ti wọlé ẹ̀ka alẹ́ o
7: ẹ kú ètò o
0: àdúpẹ́
7: àpò ọmọ yẹ.
0: ẹ̀lú ẹ tún pè mí lọ́dún tó ń bọ̀ ẹ tún pè mí lẹ́ẹ̀mí ẹ tún pè mí lẹ́ẹ̀mí ẹ tún pè mí lẹ́ẹ̀mí lágbọ́rọ̀ ọlọ́run látọ̀dọ̀ yín ní nẹ́tíwọ́ọ̀kì ti court fẹ́ kí sàtọ̀dọ̀ tèmi o 0916159111 lójú òpó òkú tọwọ́ bí ẹ̀lú ẹ̀ka alẹ́ o ẹ ti wọlé ẹ gbóhùn ókè níbẹ̀ bá ti wọlé ẹ̀lú ẹ̀ka alẹ́ ẹ mọ̀ ṣeun òpómúlóore o.
8: oyè lékè ló ń sọ̀rọ̀ láti ilé ṣá o.
0: adúpẹ́ ṣeun ojú òní tẹ̀yìn náà.
8: ẹ rí ojú tèmi fi wo ọ̀rọ̀ yẹn.
0: ibà.
8: àkọ́kọ́ tó bá jẹ́ wípé obìnrin yẹn bí ọkùnrin yẹn ṣe rí obìnrin yẹn gbóhùn láti fẹ́. ó yẹ kó lọ bẹ́ ẹni tó jẹ́ pé bíi fámìlì wọn tó jẹ́ bí àgbà bóyá mọ́mì wọn. ìyàwó ẹni yìí ìyàwó ẹ̀gbọ́n mi báyìí báyìí ló ṣe ni àjò yẹn ṣe jẹ́ òkú mi láti bẹ̀. àwọn yẹn náà máa mọ bó ṣe máa gbé kalẹ̀
0: fún ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ fún ìyàwó ẹ ṣeun.
8: àǹdẹ́ tó yí ìyàwó gan bá tún wá gbà fún ọkùnrin yẹn kejì láti fẹ́. àwọn yẹn gan máa fura sí wọn pé bó yóò gan bó yẹn jọ pawọ́pọ̀ pa ọkọ̀ gan ni.
0: yorùbá òótọ́ sí ni òótọ́ sí ni.
8: ṣé wàá tún rí eléyìí tó tún wá ṣẹlẹ̀ ni pé ìyàwó yẹn kò ní ẹ̀tọ́ láti máa gbé ọkùnrin wá inú
0: ilé yẹn. correct
8: ọkùnrin yẹn bá dẹ̀ jà jù wọ́n á ní wípé ìyàwó yẹn máa wò pé ní ó ń jowú pé òun ò gbà fún ni
0: torí pé òun ò ti gbà fún ni ẹ mọ̀ sí òun.
8: ó dẹ̀ fún lè gbé ìgbésẹ̀ láti lè jọ pé kán lè ṣe ìjàmbá fún ọkùnrin yẹn jọ
0: kábíyèsí ọlọ́run ọ̀rọ̀ wa lọ́jú kọ̀kọ̀
8: wọ́n ti ní sọ̀rọ̀ ni pé lẹ́yìn pé kó kàn tètè lọ gbé ìgbésẹ̀ kó sọ fáwọn tó bá jẹ́ ọ̀ tí ó lè sọ fún tó jẹ́ bíi fámìlì wọn. mo fẹ́ fẹ́ lágbájá o ṣùgbọ́n kó
0: gbà kó
8: mi ṣùgbọ́n kan bẹ́ẹ̀ ló ń ṣe wálé
0: o ìmòrí tí ń ṣe o.
8: ṣùgbọ́n mo fẹ́ ẹ̀yin tẹ́mi kàn fẹ́ sọ pé mi ì sọ pé mo fẹ́ fẹ́ mọ́ àmọ́ tó bá fẹ́ lọ́kọ̀ kó máa lọ síta.
0: tó lálàáfíà fàkátì
8: kẹ́mi rẹ̀ lè fa àgùntàn má bàa pàdánù.
0: ẹ ṣeun ẹṣin adúkọ ẹṣin ìyàwó ojú òní tí ẹ láwọrọ tí bí ọrọ tí ìyàwó sọ iná ní sàdédé ká polú ọjà ká lọ mú tọrọ kọbọ àpò lèmi ṣe máa pariwo gbogbo àpẹ gbogbo nǹkan tẹ ta wá sórí ìkànnì diamond fm kábàáyín fẹnu ajẹpọn kẹta kẹfí gbogbo ara ṣajẹ bíi ti ṣẹṣẹ fún torí pọ mẹta ní kọkọ tàkọ mẹrin kò mí ò tó ta tiẹ ẹ máa gbébọ wá ní wìtìwìtì sí orí ètò tí gbogbo ayé ń gbọ ètò tí gbogbo èèyàn ń gbọ ẹ máa gbàgbé òní yìí lámọ lọ sí abalabi tí àwọn onímọ nípa ètò ìlera wa tí wọn ti máa fi dáhùn sí àìlera kọọkan oríṣiríṣi táwọn èèyàn ti fi ránṣẹ àwọn ó lè ṣeéṣe kọmọ parí lónìí ká tún mú yòókù lọsẹ tí ń bọ láṣẹ ọlọrun ọba ṣùgbọn ẹja gbọ tòní ẹjẹ kọkọ lẹ ká polówó ọjà tá a bá ti bẹ̀dé a mọ wá darí tààrà tẹmí àtọmọ bí ìlàjọ wọlé yóò ti lọ pa múrí méjì tí ń pa yóò lọ pa wàsó tí ń pa ní ọgbọn ìṣẹjú yóò ti pa wọlé dé àjọṣabalẹ lẹ́ǹkejì ni ẹ má gbé kúrò lórí ìkànnì diamond fm nǹkan ò ní ṣe wá àmì àṣẹ ìdùá.

rí ìbéèrè kan gbà láti ọ̀dọ̀ arákùnrin kan. Ilé tí wọ́n ní wípé àwọn ń bá ìdojúkọ pàdé wípé nǹkan ọmọkùnrin àwọn kò kí ń pẹ́ tó fi máa ń wálẹ̀ wípé àwọn ò lè ṣe bí ọmọkùnrin déédéé mọ́. Àwọn ò sì sì jọ ọmọ bí 30 ọdún ó lé díẹ̀ lọ. Wọ́n ní wípé táwọn kàn rí ni wípé àwọn ṣàìsàn kan bí 5 sẹ́yìn tọ́ pé láàrin bí oríjì oṣù mẹ́fà ni làwọn fi ṣe àìsàn náà tí gbogbo ara wọn wú. Tọ́ pé táwọn bá ti rọra rìn díẹ̀ ó máa máa rí àwọn àwọn ọmọ mi hẹlẹhẹlẹ, àwọn ò lè rìnrìn àjò kankan. Àwọn sì lọ sí hospital tó jẹ́ gbajúgbajà hospital ńgbà yẹn, wọ́n sì tọ́jú àwọn, àwọn gbádùn. Ṣùgbọ́n lórí ẹyin bí 8 tí àwọn gbádùn àwọn ò sún mọ́ obìnrin. Ṣùgbọ́n ìgbà tára àwọn táwọn rí para àwọn ti dá sáká láwọn lórí ọ̀fẹ́ àti máa súnbọ́mìnrin padà ni làwọn rí pé àwọn ò lágbára bíi ti ṣáájú mọ́. Àwọn máa ń lo bí ìṣẹ́jú 5 tẹ́lẹ̀ lórí obìnrin, ṣùgbọ́n báyìí ìtọ́ bá pẹ́ tán iná ni ìṣẹ́jú 2. Mo kí ẹni yìí pé ẹkú yíyọ Ọlọ́run fún ti àìsàn tó ti ṣe yín lọ. Àṣẹmọ́nà ni yóò ṣe. Ṣé ẹ rí ohun kan tí mo fẹ́ sọ fún yín? Ó náà ni wípé ẹ má wá oògùn kankan tí nǹkan ọmọkùnrin yín ó fi mọ ilé, ẹ má wá káàkiri o. Àìsàn tí ó ṣe yín yẹn ó ṣeé ṣe kọ́ jẹ́ pé cardiovascular issues ni. Tá a bá sì ń sọ̀rọ̀ lára nípa cardiovascular issues condition, ó ní ṣe pẹ̀lú heart wa. Bó dẹ̀ ti sọ fún aláìmọye lórí ètò yìí wípé nǹkan ọmọkùnrin wa heart ni ó ń bá ṣiṣẹ́. Bí heart wa bá ṣe dápé sí, bọ́ bá ṣe péye sí, bọ́ bá ṣe níye lóró sí, bọ́ bá ṣe ṣiṣẹ́ sí, ẹni yóò ṣe pọ́ǹpù ẹ̀jẹ̀ síbi cavernosus sponge tó ń bẹ níbi nǹkan ọmọkùnrin wa, inú ò fi dúró gbagidi sí. So tó a jẹ́ pé heart bá ní nǹkan yìí affect, àìsàn tó ṣe yín tára yín wú tẹ́ ò lè rìn, tẹ́ ò lè ṣe kankan, ẹ̀yin náà worú àwọn nǹkan tó lè ti affect. So àwọn vessels yín nígbà yẹn jẹ́ vasculars yín, so which is cardiovasculars. So gbogbo àwọn nǹkan yẹn ni ó ti wà affected. Agbára yẹn ò lè tí padà bọ̀ sípò dé health mọ condition heart yín lọ́wọ́lọ́wọ́ báyìí. So ìmọ̀ràn tí màá gbà yín ni pé ẹ kọ́kọ́ lọ ya fọ́tò àyà yín kí wọ́n wo condition heart yín. So then ẹ lọ ṣe kidney function test. So tíyàn bá ń wú, so ó ní ṣe pẹ̀lú heart, liver and kidney. So ẹ lọ ṣe kidney function test, kẹ́sì lọ ṣe test heart yín, then kidney ìfúnpá yín láti gbà tẹ́ ti gbádùn yẹn àbí kẹ́ tó di pé ẹ ṣe àìsàn. So nínú ibi cardiovascular yín ibẹ̀ ló ṣeé ṣe kí ààyè wà, ló fi ń dàbí pé ẹ ò pẹ́ tí nǹkan ọmọkùnrin yín fi wá sílẹ̀ mọ́, àbí tó fi dàbí pé kò mọ síra ró pẹ́ títí mọ́. So tẹ́ ẹ bá ti lọ rí àwọn cardiologist àbí urologist náà, so urologist máa ṣàyẹ̀wò yín tó a jẹ́ pé àwọn cardio ló yẹ kọ́ ẹ rí, wọ́n á rí fine síbẹ̀. So tó a jẹ́ pé bá rí cardiologist tí wọ́n bá rí pé escape through nípa ti heart, àwọn máa rí fine sí urologist. But nǹkan tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ má lo oògùn kankan láti fi pé kẹ́ ní agbára. Lẹ́yìn pé tí wọ́n bá ṣàyẹ̀wò yín tán, tẹ́ bá nílò àwọn supplement eléyìí tó máa help yín láti lè mú kí àwọn cells yín, àwọn nerves yín, àwọn vein yín, àwọn vessels yín kó function well. Ìyẹn nìkan ó ní àlàyé àti ìmọ̀ràn tí mo ní fún yín, tí ó sì ní tako ìlera yín.